0: fẹ́ wọ́ mú mi àbá ń tẹ̀lé lẹ́yìn pé kọ́mọ́ṣubú ayípo adébíwájú ọ̀tá yẹn níbi ẹ̀yìn ọ̀tá ò ní jẹ́ kó ń gbàdúrà ń bẹ̀ ọ́ dàyàdélẹ̀ ó yíka ó buyẹ̀pẹ̀ bẹ̀ ó fi rara ó ní mọ́mì mi ó ní jẹ́ àlọ́ ṣe là ń sáré tà ń tẹ̀lé ọmọ yìí lẹ́yìn a sáré tẹ̀lé lẹ́yìn ni níbi tí mo gbàgbé àìsàn ọmọ yìí sí nìyí o mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba tó ṣe léyìí fún mi nígbà tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀dì ó dà pé sẹ̀tẹ́mbà mo rí torí ta la jókòó nínú orin yẹn mo ti ẹ̀ kó àwọn èèyàn lẹ́yìn mo ní ẹ wá wo bí ọlọ́run ti ṣèyanu fún mi àwa tá a wá ń gbà yẹn ga alóòdùmọ́tò wa ni nígbà tá a yipo tí a débẹ̀ tí wọ́n tẹ̀ ń ṣe program lọ́wọ́ tí àwọn ọlọ́mọ tí gbogbo wọn ń wá tí kálukú ń wá tí wọ́n ń kà tí ń lọ bí 180-180 kan mo ní bàbá èmi náà dẹ̀ ní ọmọ kan last born mi tó ti marry láti 2021 tí kò bímọ tá à ń wojú ọlọ́run fún wá sọ fún ọlọ́run bàbá kó tó di pé bàbá yìí ṣe bẹ́ẹ̀dẹ̀ wọn ní ọdún 2026 mo fẹ́ kí ọmọ mi kò kémi náà wá kí n wá dúpẹ́ bó ti ṣe pé wọ́n sí around ṣùgbọ́n máa wá dúpẹ́ lọ́wọ́ ìwọ ọlọ́run ìgbà tí a kúrò níbẹ̀ tí program parí tí mo délé torí ọkọ rẹ̀ náà ló ní low sperm count ẹ̀mí yẹn ni kí n mú òróró yẹn òróró tí wọ́n fún wa kí n fi sínú omi kí n fi ránṣẹ́ sí ọkọ ẹ̀ mo fi òróró yẹn mo fi sínú omi mo fi ránṣẹ́ sí ọkọ rẹ̀ nígbà tí mo fi ránṣẹ́ sọ́kọ ẹ̀ ọkọ rẹ̀ gbà ó lò ó dáàdì wọn àmú oṣù yẹn jẹ o tí wọ́n fi lóyún mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé nínú oṣù yìí ọmọ mi náà di ọlọ́mọ ó bí ọmọbìnrin làǹtìlanti ìmọ́lẹ̀ ayọ̀ olúwa gbóhùn mi testimony mary ọmọ ọlọ́run òjijì mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dáàdì mo tó gbà ládùá lẹ́ẹ̀kan ṣiṣẹ́ mo ti wò kọ́tà ògbógun tó mo ò ní borí ayé tiyín náà mo dúpẹ́ díẹ̀ rí mi nìyí o oore làǹtìlanti mẹ́ta tọ́lọ́run ṣe fún mi ní orí òkè ọlọ́run òjijì ní 77 ìdí ẹ̀rí mi nìyí o dáàdì ẹ bá mi gbé ẹ̀rí tèmi náà o mo dúpẹ́ lọ́wọ́ jésù.
1: ẹ jẹ́ mọ́ ọ lọ kí ló tún fẹ́ gbọ́ màmá yẹn lóyún ní ṣé ti gbogbo ń tọ́ ṣẹlẹ̀ kápá wọn ò dìde kéèsì yẹn ò ní change ẹ béèrè ẹ já lórí facebook ní agbára ẹni tó láyé àtọ̀run aago mẹ́fà àbọ̀ ni màá àpíà gbogbo sona church aago mẹ́jọ àbọ̀ ni ìpàdé tí ń náà láàárọ̀ yìí ẹ lọ́ọ́ béèrè tó bá di aago méjìlá gbogbo ẹ̀yin màmọ́ ẹ já jọ béèrè ní agbára ẹni tó láyé àtọ̀run ẹ̀yin sísítà tẹ̀sẹ̀sẹ̀ ní bírọ́dà tẹ̀ ń fẹ́ wá béèrè fún kára ó lè dẹ̀yìn ohun ọlọ́ọ̀ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ nọmba wà béèyàn ṣe máa ń béèrè you can use the name of Jesus to ask nígbà tó bá dìgbà tá a bá dé program màá tún sọ nǹkan márùn-ún míì téèyàn máa fi béèrè àṣírí olúwa ó ń bẹ pẹ̀lú àwọn ẹni tó bẹ̀rù ẹ̀ ìjọ lè fowó rẹ béèrè láàárọ̀ yìí so lè fi ìdá mẹ́wàá rẹ béèrè ẹ̀yin tẹ́ ẹ bá ní ìdá mẹ́wàá àti ọrẹ fi béèrè a fẹ́ lọ wo di àjẹ́ lórí facebook nísìnyí lórí youtube àtòrí tiktok aago mẹ́fà bọ̀ dẹ́kunlé epaphras let it join me mi ì bá yàn chat o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá àti ọrẹ ẹ lo nọ́mbà yìí 1966 36 38 73 1966 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bí ìyẹn ọba sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ò tún gbé jáde. Now ẹ jẹ́ ń fele ìkún níbo lẹ ti ń gbọ̀n mi káàkiri àgbà láàyè ẹsẹ̀ bíbélì ta fẹ́ kàrí o Isaiah chapter 25 títí wa Isaiah chapter 30 Isaiah 25 to 30 gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ kí n forúkọ Jésù béèrè fún yín aago mẹ́jọ àbọ̀ ní ọjọ́ sátọ̀dé ẹ̀yin tẹ́ ẹ wà ní abẹ́sàn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run nílùú Èkó ni màá tó wá bẹ̀ bọ̀ ẹ já lọ sí àwọn sona church wa láàárọ̀ yìí ibẹ̀ ni nǹkan pé nǹkan hanu ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí dà e wa kunle anu mo fe towo fun yin eyin te mark wedding anniversary yin e kunle mo gbe owo mi mejeji soke ti won ba wo eni ti o ra anu gba laye ka ka o mo won o ti gba anu laarin ojo meje to ku yi mo fe ki olodun ko fi anu dan owo in Jesus name you are blessed oh happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo eyan mo olodun fe send testimony e lo number ejo loud ko neat 080-88-71-65-66 E send the message ire atanu ko bayin. You are blessed. It is well with you.
2: Irawo kan yo mi lutiti irawo san tohun dagbalagba peju si afin gori oke o han ketekete ikani dati 2fm dosu o letente obala ri awon okanrin dati 2fm 94.9 ikani aderin ko sonu oke tente premier mokola ilu ibadan lati sun didun didun fo mo araye ibudu ayo atori sun idunun ni 32fm iroyin asiko ti o leja bakan nu ere idaraya lese kuku ati kakiri agba ye se bi se wa ni agbadunu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni

0: lónìí ẹta sọ̀rọ̀ lórí rẹ̀ lórí ètò yín ètò ọ̀rọ̀ àgbà tó lágbára púpọ̀ ni mo kì yẹ kúlé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ọ̀rọ̀ àgbà iléeṣẹ́ MTN Nigeria ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí Abdulrozak Abdulgeni Mr. GRA ló kọ́ mi.
1: ọ̀rọ̀ àgbà rẹ̀ o ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: wọ́n ní kò mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjákunmọ̀ rẹ kì í ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀ ń lo jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn

0: ọ̀nà lọ́wọ́ yín kó wá jẹ́ pé kóun ṣe pé ẹ̀kan ló béèrè rẹ̀ ó béèrè lánàá ó béèrè ń dẹ̀ta ó béèrè lọ́sẹ̀ tó kọjá ó béèrè lọ́sẹ̀ tó kọjá tó pé gbogbo iléèwòsàn rẹ̀ lákàtà wọn ó ṣe pé tí wọ́n sọ bí wọ́n ṣe rí ni wọ́n ṣe sọ ṣùgbọ́n tá a bá ṣèjọba kò tí ì ṣeéṣe káàkiri gbogbo àgbáyé ká pé ìjọba wa ṣe nǹkan gbogbo àwọn tó ń ṣèjọba lé lórí pátá ni wọ́n gbọ́ ìbéèrè wọn èmi ò tí ì rí kà ó túmọ̀ sí pé a lè pé nǹkan tí wọ́n sọ kò bá àsìkò mu kò dédé kò ṣe dédé àsìkò tá a wà yìí kò bá nǹkan tó wà láwùjọ mu tó yẹ pé wọ́n bá máa ń lọ sí gbèríko ká tiẹ̀ ní fìgbòrò lẹ̀ tí wọ́n bá ń lọ sí gbèríko wọ́n ò pé báyìí ṣe rí nígboro kọ́ lọ sí rí gbèríko tá a bá lébi ń pa ni ṣé ohun tá a mú lọ sẹ́nu nìkan ní jẹ̀bi èmi rò pé tá a mú lọ sẹ́nu nìkan ní jẹ̀bi o n tó rọ̀ mọ́ ebi ń pa mí ó ju àwo tá a gbé síwájú ẹni lọ torẹ́ lòmíì lè jẹ ẹ̀kan lójúmọ́ kó ló tẹ̀ ń lọ́rùn kó tún mọ́ retí tìjọ́ kejì ṣùgbọ́n ẹni tó jẹun lọ́wọ́ ń sìn tí ò sì dánilójú mu pé yóò rí mi jẹ
1: àbáwá ẹ jẹ́ ká dé ojú ọjà tá a bá padà dé ibi tá ẹ fi tìsínú náà láti ti musa 32 fm 94.9 kẹ̀nẹ́rẹ́ fún ìṣúná ẹ̀yin olùgbọ́ wa à ń padà bọ̀ ìjà polówó ọjà.

0: Shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land, though.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn ò kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.

Makinde, solo Makinde, solo Makinde. Ah, many oko. Ibulawan lola haro. Ọpọlọpọ àwọn èèyàn ni wọ́n ń kọ́ṣe èèyàn kan tí wọ́n fi ń gbègbè sí ayé wọn. Ó dáa ká ní ẹni tá ń wò ń wájú o. Àmọ́ gbogbo nǹkan èèyàn máa ń ṣe lónìí ẹni kéré ìdìtéré ni o. Bí táyé ṣe rìn ní ayé ẹ̀ bí Kẹ́hìndé bá rìn ó ṣeé ṣe kó mọ̀ work. Ni mo fi sọ pé life ò ní manua o. Live on Emmanuel. Obati gora e. Then obati be Emmanuel live uti eli olo pe ko ma fi loli aye. Bi obati bare ma ran o. Mi o ni o mo gbo mo ran agbalagba. Ama dadan dadan arin bayi. Ba ti se rin re to fi work. Ota Ota Hello mi arin be to ma work in to woto abi nti nso oye elo mi ma arin be o ma work elo mi ba arin be to work ya yen o ni work lodo re o se su

no. Àwọn yẹn tún ya pa ọjọ́ ọ̀rọ̀ táwọn yẹn ò tí ì tó àwọn ọ̀gbọ́ tẹ kú wífẹ́ yẹ ọ̀gbọ́ tẹ yẹ wífẹ́ kú wọ́n èé ga láyé ọlọ́run ọlọ́run kò sẹ́ni tí è sọ̀rọ̀ ẹ̀yin o that's mi ò rí ẹni tí ò ń sọ̀rọ̀ ẹ̀yin ò sí ìwà àtìyàwó ẹnàṣẹ jọjọ baby girl n tó wá ṣẹlẹ̀ lọ́fíìsì lónìí ọkọ mi àbórí mo gba kọ́sítọ́mà kan ọ̀rọ̀ ẹ̀yin ni ọlọ́run ni kó dárí jìn àmọ́ ó wà lọ́fíìsì ó ń tẹnu bọlẹ̀ láti gbọ́ tẹnu eléyìí láti lọ rèé sọ fẹ́lẹ́yìí wọ́n bá ṣe ọ̀tá rẹ ní o kì í sí ọ̀rẹ́ rẹ o ọjọ́ ọ̀rọ̀ tí yín ò tí ì tó wọ́n è jẹ́ èèyàn o ọlọ́run wọ́n è jẹ́ èèyàn o aisha àwọn irú ẹni bẹ́ẹ̀ mú nǹkan kan bọ̀ látàjò ọlọ́run torí gbogbo àsìkò tó yẹ kán fi jẹ́ èèyàn ni wọ́n fi máa ṣọ̀tẹ́ nìkan wọ́n è jẹ́ èèyàn irú wọ́n è mú nǹkan kan bọ̀ látàjò bó ti lọ ló ti bọ̀ DLLB lẹ mọ́ pé àbí bó ti lọ ló ti bọ̀.

àwọn tí mò ń sọ fún yín láàárọ̀ yìí ni pé gbogbo nǹkan lọ́gbà kíyèsí kíyèsí kíyèsí àárọ̀ ọ̀rẹ́ mi ìgbẹ́ ń tí ń wá sọ́dọ̀ ẹ̀ kọlù lólùfẹ́ rẹ o àràárú ẹ̀ nìyẹn o ọ̀pọ̀ nú àwọn alábòsí wọn ní ọ̀kọ́ bẹ̀rẹ̀ àwọn náà kọ́ máa bẹ̀rẹ̀ wọn kọ́ ti ọ̀rọ̀ sí ọ kó lè bá àmọ́ jábọ́ ìwọ náà òkùnkùn lè kó bírèkì ètè kàn mọ́ jábọ́ ní rà ó gbà kíyèsí tó bá wà láwùjọ ọ̀pọ̀ èèyàn wojú wojú ó gbà kíyèsí o gbogbo nǹkan wá tà ní kéèyàn mọ́ kíyèsí ara o jíjẹ mímu ó gbà kíyèsí níná lílo ó gbà kíyèsí lílọ bíbọ̀ ó gbà kíyèsí ó gbà ká kíyèsí ara ọ̀rẹ́ wa ìrìn àjò rẹ̀ gbà kíyèsí ẹlòmíì ò kíyèsí ara lógún fi wọlé díẹ̀ díẹ̀ ní ti ń bẹ̀rẹ̀ bí nǹkan ọ̀bá ti jọra wọn mọ́ nǹkan tó yẹ ọmọ lọ́wọ́ wájú ń padà sẹ́yìn ọ́ gbà kíyèsí gbàdúà.

0: tó sọjú òpó tí ń ṣẹjú wẹlẹwẹlẹ o
1: ma tó sì ke o àwọn lọ
0: gbẹyin tẹ tí ń pè mí ẹ ṣe sùúrù ma tó sì
2: ayé ti dá adé ń gbogbo ìgbà yẹn gáàsì dé ọyá wọn tún pe kinní kan lẹ́lẹ̀tírì kúkà àbí bẹ́ẹ̀ kọ́ ọjọ́ ń pè yẹn gan ṣáájú gáàsì dé ìyẹn ṣáájú gáàsì dé ó kàn yẹn pé àwọn ètò ọkọ̀ dé ńgbà náà mọ̀ ń ṣọ́ọ̀kì èèyàn ni
3: ìbọn nínú ṣe ti dé
2: kinní kan wà nú ẹ̀ báyìí ọba ilé bàjẹ́ wàhálà dé ẹ bá lọ rè ṣe ń jí ẹ ẹ ní rórì jìnnà wa ẹ ti kọkọ gbé ní tẹ fẹ gbé lórí iná náà lé kẹ tó lọ plug tẹ bá plug ẹnìkan kò ní débẹ bẹ bá ti wá kú òǹbẹ ẹ wà.
3: ìbùkún olúwa
2: ìyẹn bíi manua ni all to this moment náà bó lérò kà lórí gáàsì lórí electric cooker ó lérò kà mbẹ o àbí ẹrò kà mbẹ rí. ọlọmọdé adaran kéèyàn sáré lọrọ ìgbákinní mú kó digiri ìyẹn mo bẹrù jù láyé.
0: ó yá o oríṣiríṣi bọ́nà ń dé ẹ gbé sí ní dáta ẹ wàá fi oṣù ẹ fi fa gáàsì wọlé ẹni ń dọ wà lẹyìn ìkùlé kìsìn.
3: ẹ ṣọ.
2: èmi ìdí pẹ̀sẹ̀ ń wá ewé lẹ̀ ń fi ṣáná láìta ẹ fi sa para para kó tó di pé gáàsì dáhùn ẹ kàn tẹ kinní kan para lọ́ba dáhùn.
0: mo ń bọ̀ níbi tí mò ń lọ gangan kó tó di pé gbogbo àwọn nǹkan yẹn dé èsan àti làgìdì àti igi póòpó pẹ̀lú àwọn igi ńláńlá nínú ogún àgíríìkì làwa máa fi dáná o. ayàyà àwọn ń gi òtà mọ́ ní ìsìn ó ní bí ó ti sọ lọ rè gégi inú igbó àrò ti wà kálukú ló láàrú ẹ̀ òkúta mẹ́ta náà máa tò kalẹ̀
3: kó
0: bá jẹ́bi tójò máa ń rọ̀ sí ni wọ́n á fi páànù kọ́kọ́ lélẹ̀ ìyẹn tó fòkúta mẹ́ta kalẹ̀ bí wọ́n bá lo páànù wọ́n á lo tíré wọ́n á lo tíré tíré tó ti ń já tẹ́lẹ̀ tó ti ń já ẹ mọ tíré tá a fi máa ń kiri nǹkan gbà náà àwọn tíré tí máa ta bọ́bá ilé bọ́ọ̀lù ọgbọ́ pa bí abú ẹlẹ́ta ẹ mọ̀ páwọn ẹbú ẹlẹ́ta náà wà tíyẹn náà bá bọ́lẹ̀ wà láàdé yọ ọmọ ta ni láàrin ìṣẹ́jú márùn ún òyìn ń ta ṣé mo gba àwọn abọ́yẹn gan wà mọ́ báyìí nǹkan ti ṣe o.
3: inú ìbò yìí ní ìbò omi
0: máa lọ ṣèkéde àti ìpolówó ọjà a complete a wà sísọ lójú òpó bàbá ibi ọ̀dà tẹ́ ẹ lu àrò tán tó kọ́ bá àrò òjò wá rọ̀ ó wá rọ̀ sí bí àrò ẹ sì dáná ń dájí ebi ọ̀pá yín o. ọlágbára gbogbo yín ò sí mọ́ ní ìsìn gáàsì ní pàkàpàkà sẹ́rẹ̀yìn ọmọ obì ìsìn tí ayọ̀ òsì yíyẹn ti pọ̀ jù go ask your grandma má bí mọ́mì gan ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́mì stove náà lò lọ bí great grandma tó bá sì ní ó mọ̀ wọ́n á sọ story life fún ọ ẹ jẹ́ lọ kí n padà ẹ lẹ́m̀bẹ̀.

0: sa and to save one guy any yen.
1: Baba Malale, Baba Abeli.
0: Elu eku ojumo e kaaro eku ojumo. Yes ma.
2: Eku eto.
0: E se ma.
2: Ori ko mi ni ilu lo ti ejugbe mi. Adama sugba ni ku ko.
0: E se grandma.
2: Nigba ta gbojun kekere.
0: Mm.
2: A ma lo aro. Kino wa ba le ya.
0: Mm.
2: To yi nigba yen kerosin wa o. Amo kerosin nigba yen. Awo mo ton jebo kerosin.
0: Mm.
2: Galon la mo gbo lo sile epo.
0: Mm.
2: Igo meje lo de ma wa be.
0: Igo meje.
2: Be mo so fun yin, tele ba tun da si ato fun yin.
0: Mm.
2: Bra lo ke 50 kobo nba yen bi 35 kobo ni.
0: Mm.
2: Aba ji ta die si ara gi bayi. Ta fi ha si tabogun so.
0: Mm.
2: O njo lo ni.
0: Ina njo nu keke o ke o.
2: Be mo. Ta ba de ni aro ti le ba su ko tun ta le gbagbe mo bo aro wa ti le ba su.
0: Mm.
2: Odo le ro. Ko pa gi. Life down your cage. So I want to walk out my logon. If you told me pa,
0: lelo eko si.
2: Lawa. Instead of the door, the car could make a toss.
0: Hey.
2: So eti wa la, you know, you need that one your cage.
0: Hmm.
2: Hmm. But then loni, you could pay only two foot, only gaiti.
0: Oh, wow.
2: And then you can go there. Ẹ lẹ́tù kàyẹ́ tí ẹ rẹ̀ jàmbá kan nítorí òun léwu púpọ̀. Mo ti ń ṣe bẹ̀ rí. Nígílẹ̀ kún bá pọ́ọ̀tì
0: báyìí.
2: Ẹran tí mò ń bọ̀ dá sílẹ̀. Mo bá ní kí n mú ẹran. Ẹran mi ni gírígírígírí báyìí. Mo sáré sọ́ọ̀lẹ̀ ni.
0: Ẹran
2: mi ni ẹwu tó wà ń bẹ̀ pọ̀.
0: Ẹran mi ni.
2: Ẹran mi ni. Ẹran tí mo mú ẹran kọ́mítù lára ẹran yẹn.
0: Ẹ yo.
2: Bó ṣe yí pọ̀ lórí ibi tí mo ti kú kàtí mo fi ń ṣe. Tí mo ní kí n mẹ́ran ẹran kan sọ́ọ̀tì yẹn ni. Kọ́tọ́ wá di pé gbogbo ìwà dẹ̀rọ̀ díẹ̀ díẹ̀ báyìí. Kọ́lọ́ bá tún náà ìkìlẹ̀ àṣẹ.
0: Àmì ọlọ́mọ ẹ ṣeun ma ẹ ṣeun. Ìyẹn mọ bẹ̀rù jù láyé. Electric kùkà àbí kí ẹ ń gbìn. Ẹ̀rù máa ń bà mí tá máa ti ń lò báyìí. Ẹ̀rù máa ń bà ẹ lú ẹ káàárọ̀ o.
3: Hello.
0: Ẹ kú ojúmọ́ sà.
3: Ẹ kú ojúmọ́ o.
0: Yes sir.
3: Ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun.
3: Baálẹ̀ Daramọ́lá láti Kájọlá.
0: Ẹ ṣeun bà mí ẹ pẹ́ fún àṣà.
3: Mọ́nà tán Ìbàdàn.
0: Káàárọ̀ ó lè sà.
3: Wọ́n ní ìkújọ́ mẹ́ta o.
0: Yes sir, bá mi.
3: Oko àrí ni ìbéèrè ẹni o.
0: Ẹ má bínú sí mi.
3: Àbí ọmọ kan náà ti pọ̀ ní ìlú àtìgbà.
0: Ẹ ṣeun bá mi.
3: Àgbà àbá ti ti gbà tán. Apá aládùn ẹ̀ ká mọ́. Ìwádìí lẹ́ máa lọ.
0: A ṣe Èdùmarè.
3: Àwọn ẹnẹ́tẹ̀ ń sọ yìí, agbọ́ ti náà gbé. Kẹrosínì 60, gbogbo 60, sílè mẹ́ta àbọ̀ ni.
0: Sílè mẹ́ta àbọ̀.
3: 3.6 pence. Ọjẹ́ 42 kọ̀bọ̀. 42 pence. 6 pence ní ìgò kan. Tábà afẹ́ tá wà ní ta àwàtà ní sísì kọ̀bọ̀. That's 7 pence. Àwà jẹ́ ìkọ́ méje lórí gálọ́ọ̀nù kan. Ṣé ẹgbẹ́ tí gáàsì ní stóòwù àná ló ń gbà náà? Sílòfù náà stóòfù náà èlò ni kẹrosínì ló ń lò. Ní stóòfù tó wà náà ni stóòfù pọ́ǹpì. Ta máa ń pọ́ǹpù báyìí. Ta máa pọ́ǹpù tẹ máa pọ́ǹpù tẹ máa pọ́ǹpù. Oye ọjà ìkan bẹ orí kan tá à ń gbé sí ahóyaya ìkan bẹ tí wọ́n máa jó tí ò sí ahóyaya. Ìyẹn lọ olójú àwọn tó ń lọ alákọ̀wé ni máa ń lò ń gbà náà. Kèéṣe ìyàtọ̀ dáná oúnjẹ yẹn méje oúnjẹ yẹn mẹ́jọ nu ilé. Igi làálò àti làgìdì àti ha.
0: Làgìdì ha.
3: Ìdáná fi dáná. Àwọn alákọ̀wé ìjọba ẹsẹ̀ bachelor nkankan ni wọ́n máa lo sítóòfù. Ìgbà tó di pé ayé ń dá sí àwọn alákọ̀wé ńlá ńlá àwọn ọ̀gá ńlá ńlá lẹ́nu iṣẹ́. Wọ́n ń lo gáàsì. And I think gáàsì yẹn gbà náà bóyá bíi 3 shillings ni gáàsì. A whole one.
0: 3 series péré.
3: Bẹ́ẹ̀ni 3 shillings ni 3 shillings 5 shillings ni gáàsì gbà náà. Gáàsì odidi gáàsì ni
0: o. Odidi.
3: Láti ọ̀wá sára padà sí gbogbo 17 kankan. Gáàsì tẹ̀wọ̀n àrà lórí tẹ̀wọ̀n kí òsì wọn lè pè. Ilé epo kan títí bẹ̀rẹ̀ rẹ̀.
0: Lónìí.
3: Tí ẹ parí rẹ̀. Tí ẹ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ lọ parí rẹ̀. Òun ló máa ń ní. Ibẹ̀rẹ̀ ti lọ gbé ₦5 lẹ́ẹ̀mú lọ bẹ̀ tẹ́ gbé gáàsì sìlíńdà lọ bẹ̀ ₦5 lẹ́ẹ̀ gbé lẹ̀ ń bẹ̀ tẹ́ gbé kó bẹ̀.
0: Ayé ti
3: ẹ bá lọ lórí ìjà wọn fà sí. Wọ́n fi ibi ká pé ó kọ ilé epo.
0: Tó ti yé
3: yín. ₦5 lẹ́ẹ̀gbé lọ ẹ̀kàn dọ́pẹ̀ abe la gas o e si gbe 5 naira e si gbe kini kan se nda kan be e gbe ti yin le wa ko si rit le ngba na
0: aye ti yato
3: e ti yato ga ni o so ni nisin nisin e gun ni nisin to fe lo e bi ko be lo kan ina ba ti wa bo to generator re
0: olohun
3: wa ti pump kini e ma wa ti ko isu gba sinu e bayi it is about generation o di so iye de ni e
0: o nlo nu
3: I
0: Ami, Ami, Olorun. Ẹ ṣeun ba mi. Ẹ pe fun a o. Ẹ ṣeun. Carolisa. Ẹ ṣeun. Ẹ ṣeun.

0: iṣẹ́ tí lẹ́kọ̀ láti gbọ́ ìròyìn tó ń lọ lágbàáyé àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.
1: Ago méjìlá ti lù láti ìkànnì 32 FM 94.9 ẹ̀ka àsán. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ là mú tọ̀yìn wá ṣáájú ẹgbàwọ̀n kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ilé aṣòfin àgbà ti buwọ́lu àbá òfin dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pàrọwà sí àwọn ẹgbẹ́ olùkọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ láti padà sẹ́nu ẹ̀kọ́ wọn. Nílẹ̀ òkèèrè, iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Kenya ló ti gbé àwọn òpópónà tó ṣe kan rìn tipa síwájú ìfẹ̀hónúhàn tó fẹ́ wáyé ní tìbútòrò orílẹ̀-èdè náà. Ìròyìn lágbo amúgbòròdùn òǹkọrin ṣèwọ́ṣèwọ́ ni Spiro ló ti sọ wípé àwọn aṣáájú ẹ̀sìn kan ló ń jẹ nídìí ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ Olúbìpẹ́ Fatoyè ló ní ìròyìn yín. Àríwòye ló ti bẹ̀rẹ̀ sí ní jẹ jáde látọ̀dọ̀ àwọn ẹni ọ̀rọ̀ kan lórílẹ̀-èdè wa Nàìjíríà níbàámu pẹ̀lú àbá èyí tó ní í ṣe pẹ̀lú bí àwọn ọmọ ẹgbẹ́ nílé aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti ṣe buwọ́lu àbá ọ̀hún láti dòfin. Tá a bá gbàgbé wípé lánàá òde yìí òun náà ni àwọn aṣòfin ló buwọ́lu àtúnṣe sí àbá òfin orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó fààyè gba dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ ní tìbútòrò lẹ́yẹ. Gẹ́gẹ́ bí àbá òfin tuntun ọ̀hún eléyìí tó ń pè fún ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tó ń ti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà yìí tó ti

0: náà ló tún tọ́ka sí bí wọ́n ti gbé agbára fún àwọn gómìnà ní tìbútòrò orílẹ̀-èdè yìí láti máa yan àwọn kọmíṣánná sí ìpínlẹ̀ kó wa wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ilé asòfin àpapọ̀ eléyìí tí ròyìn tó tọ́ka sí ìbuwọ́lú ọ̀hún tó ń tì àti lè jẹ́ kí wọ́n tún gbé ojú yíyùn sí àti mójútó ìṣòro ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí ọ̀nà kan pàtàkì eléyìí tó pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Láòkò tó ń fọ̀rọ̀ wérọ̀ papọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn èèyàn nìkan ní iléeṣẹ́ wa 32 FM 94.9 lórí ìròyìn bàbá fẹ́ńdọ̀ ìyàn dókítà Báyọ̀ Búsárì ó pàrọwà sí gbogbo ilé asòfin tí ń bẹ ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà láti jókòó àpérò èyí tó kẹnú tó ń ti lúwojú lámì ìtọ́ láti fi wọ àbọ̀ ọ̀hún pàápàá jùlọ láti tún ṣe àgbékalẹ̀ ọgbọ́n àtinúdá èyí tí yóò pèsè ohun tó tọ́ àti èyí tó yẹ fún àwọn ọlọ́pàá lójúnà àti pèsè ètò ààbò tó lóòrìn ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ jẹ́ gbọ́ àríwòye rẹ̀ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀.
1: Ṣé ẹ rí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ nǹkan tó rọ̀ mọ́ ó pọ̀ torí pé a gbọ́dọ̀ kọ́kọ́ kẹ́kọ̀ọ́ lára kínbo ni a kò dé wà pẹ̀lú ọlọ́pàá ìjọba àpapọ̀ tá a ní eléyìí ni ọ̀dẹ àtúnà fún wa lórí àwọn irú àwọn ìgbésẹ̀ ìwọ lágbèé tá a fi ní jì sínú kòtò kan náà. Wọ́n ní òfin yìí máa padà wá sí state láti wá gbé yẹ̀wò. Èmi rò pé àwọn adarí ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ wa gbogbo wọn pátá yẹ kán jókòó sójú kan lọ́dọ̀ kan náà kí wọ́n jọ yẹ òfin yìí wò. Ibo ni kálukú ibo ni yapa ti wà ìpínlẹ̀ Ọ̀yọ́ irúfẹ́ ìlànà ti wà rèé ìpínlẹ̀ Zamfara irúfẹ́ ìlànà ti wà rèé òfin kan ò sì lè gbé gbogbo ẹ̀. Ká kọ́kọ́ wípé òfin tá a fẹ́ sí ni pé a fẹ́ yọ iléeṣẹ́ ọlọ́pàá kúrò ní abẹ́ ìjọba àpapọ̀ ó fẹ́ di ìpínlẹ̀ àti ti àpapọ̀ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan wá lọ sí ìpínlẹ̀ rẹ̀ kọ́ lọ sòfin tí ó bá tiẹ̀ mu á lè ṣe òfin kan náà.
0: Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ Ṣèyí Mákindé ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dákun dábọ̀ so ìyanṣẹ́lódì eléyìí tó ń lọ lọ́wọ́ wípé kí wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló sì tún ṣàlàyé ọ̀rọ̀ wípé kí àwọn ilé ẹ̀kọ́ tó ti jẹ́ gbígbé tìpa náà ni kó jẹ́ ṣeṣe látàrí bó ti jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé èyí tó ní ṣe pẹ̀lú bí wọ́n ti gbé àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà náà ló tún ti wá fi dá àwọn ènìyàn lójú nípínlẹ̀ Ọ̀yọ́ wípé gbogbo ìgbìyànjú tó ń takitiyan òun náà ní lọ lọ́wọ́ láti lè rí pé àwọn tó ń bẹ láhàámọ́ òun náà ni wọ́n dóòlà wọn láì farapa. Lábẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó ń ti àrọwà ọ̀hún òun náà ló bọ́ síta látẹnu ẹni tó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ ìròyìn ọmọọba Dọ̀tun Oyèládé èèyàn lẹ́yìn ìpàdé àwọn aláṣẹ ìgbìmọ̀ èyí tó wáyé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ròyìn tọ́ka sí wípé àwọn ìgbìmọ̀ òun náà ni wọ́n tún ti bo wọ́lu owó tùlù kan tí wọ́n pè ní bílíọ̀nù 8.97 náírà gẹ́gẹ́ bí owó eléyìí tí wọ́n yà sọ́tọ̀ láti fi ra àwọn ohun èlò ẹ̀kọ́ tó ń ti eléyìí tó tún ní ṣe pẹ̀lú ṣíṣe àfikún fún owó ìṣúná ọdún 2026 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àpapọ̀ owó ọ̀hún bó ṣe gbẹnu sókè sí 1.91 trillion naira gẹ́gẹ́ bí owó eléyìí tí ó tún wà láti fi ṣe ìdàgbàsókè àwọn iṣẹ́ àkànṣe ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ló tún ti wá fi dáwọ́ ènìyàn lójú wípé gbogbo ìgbésẹ̀ òun náà ló ń jẹ́ gbígbé látàrí àti lè rí wípé gbogbo ìṣẹ̀lẹ̀ ìwà ìjínigbé òun náà ni yóò jẹ́ rodò lọ́rìí mumi gẹ́gẹ́ bí ìgbìyànjú ìjọba bó ti ń lọ lọ́wọ́ àti láìkáàárẹ̀. Nínú ìròyìn míì ilé asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni ìròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé ńṣe ni wọ́n ti pè fún ìgbésẹ̀ tó lágbára láti lè rí wípé wọ́n pinwọ́ àwọn ìròyìn tí ṣeni lọ́nà tó ń ti àwọn ìròyìn ayédèrú lórí ìtàkùn ayélujára ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Àbá ọ̀hún òun náà ló jẹ́ gbígbé kalẹ̀ látẹnu ọ̀kan lára àwọn asòfin ọ̀hún eléyìí tó ń ṣojú ẹkùn Olúyọ̀lé Honorable Waheed Akintayo nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti jáwé akíwọ́wọ́ wípé awon iroyin ayederu eleyi to nlo kiri lori itakun aye lujara ona lo nje idukuku laja mo awon aralu to nte eleyi to si tun le se akoba fun ifese rinle isejoba awa arawa o to ka se ariwoye gege bi ati segbe leyin erongba re nibamu pelu iwode eleyi to pe fun ati fopin si ko ti digboluja ensas 28 odibo gbogbogbo to waye lodun 2023 o to ka si won gege bi apere eleyi to ni se pelu bi awon iroyin ayederu bo se bukun epo ijogbon to nti gbokan soke fa won ara ilu ile lo ti wa pa ro wa se ile ise ijoba yi to wa foro iroyin to nti awon ikan mi gege bi ile ise ijoba toro ohun to tukan lati ri pe won pa kun igbiyanju won nibamu ati gba agbara lowo titan awon iroyin ayederu kale be na lo si salaye oro wi pe ona lo ye ki itaniji ohun ilani loye ko wa fun awon araalu saju awon eto odibo to nbo lona ninu royin mi gege bi royin bo se toka se iroyin ti wa je ko di mimo wi pe ile na lo ti wa pase yin fun awon igbimo tin be leka ifiroyin lede yala eleyi to ni se pelu ile ise gbonsa fefe ati awon eleyi to je ti to nsamulo ero ayara bi asa to fi mo awon eni oro kan mi lawujo lati le ri bi pe won sa ipa to lorin nibamu ati pinwo awon iroyin ayederu ni titan kale saju akoko eto odibo ijoba apapo orilede nigeria lo tun ti tewo gba awon omo orilede nigeria bi meridin la dorin mi eleyi ti won kuro lati orilede south africa gege bi igbeyanju eleyi to nlo lowo lati le ran awon omo orilede nigeria lowo eleyi to farakasa ninu ikolu isekupani eleyi to waye lorilede south africa gege bi royin bo ti salaye oro bi pe awon igun ohun eleyi to pada de ona ni iroyin jodi mimo gege bo ti je pe are orilede are bola ahmed tinubu na lo ti bu walu latari bo ti je pe awon omo orilede nigeria eleyi to nfoju wina ikolu lorilede south africa igbese ohun ona lo keju sita gege bo ti je pe owo ise akoko awon omo orile ti apapo nka awon toto ota lerugba odi meji ona lo ti gunle si orilede nigeria iyun lojo kokanla osu kefa odo ta wa ninu re yi gege bi agbenuso eleyi to wa foro ile ise to wa fun ile okere alagba kimi ebi ebi enfa ona lo fi die mule bi pe awon ogun le ndi ohun ona lo ti gunle lasiko ohun eleyi to se nke si awo niroyin lati ma feroyin ohun to won lete loro tuni gege bo ti wi iyan alakoso to wa foro ile okere abileko bianca odumegu ojugo ona lo si ti wa fi nda awon eniyan loju wi pe gbogbo awon omo orilede nigeria to finu fido foruko sile lati kuro lorilede south africa ona ni yo je kiko kuro ti won si pada wale layo ati alafia iroyin agbaye lekun rere lesin tati gbo lati koni 32 fm 94.9 nile okere ile se olopa lorilede kenya lo ti gbegi dinan awon oju opopona to se kanrin kanrin gege bi awon ona ohun eleyi to lo ni tara si arin gbogun ile nairobi saju ipinu ati gunle iwode ife wonua eleyi ti won fin sori ayajo ojo odun meji to ni se pelu bi awon kan to se iwode tako ijoba bi won ti demi won legbodo iyun lodun 2024 egbe legbe awon omo orilede kenya ni royin je ko di mimo wi pe nse na ni won bo si awon oju opopona ninu osu kefa odun 2024 lati se ife wonua tako owo ori tutun royin salaye oro wi pe awon iwode ife wonua ohun ona lo sa tona bi won ti yabo ile oba leyi to si je ti orilede ohun nibamu pelu bi won ti n pe fun ati yowo kilanko won lawo lori isuna kan eleyi to ni se pelu oro inawo to si mu duku dani iroyin salaye oro wipe awon to sa gbateru iwode ife ohun lo ni ona ni iroyin salaye oro wipe erongba won lati bo sita se ife wonu ona ni o se latare ati bere idajo ododo fun awon eyan to tu 80 niye ti won pa danu emi won be gege won na ni ogoro awon eniyan eleyi ti won farapa lasiko iwode tako owo ori tutun awon eleyi to waye lodun 2024 lorilede na ogoro awon eniyan ni royin salaye oro wipe nse na ni won tan si oju ona neba mu pelu bo te jaye pe awon esu alabo on lo ti gbegi dina awon opolopo oju ona to si je wi pe awon olokowo to nti kara kata to fi ma awon ile eko ona lo je gbigbe tipa are William Ruto ona lo je ko di mimo fun awon mo orilede ohun pe won ni eto lati se iwode sugbo jawe aki wowo wi pe enikeni to ba lo ri lowo ninu fa kaja to nti wa ida luru tabi to ba lo ri ba dukia je irufe eni be na ni yo jula mbapa newaju ida ofin iroyin lagbo amugborodun onkori taka sufeni spiro on lo ti je ko di mimo wi pe awon asaju esin kan lorilede yi ona ni won je ni di oro iwa e to ni se pelu idojuko isoro eto abo ti orilede wa Nigeria to nkoju re to fi mo ile koko eto oro aje gege bo ti wi o toka si opo lopo awon asaju esin kan eleyi to je ko di mimo wi pe won o le bo sita ni gbangba lati so okodoro oro nipa isoro eleyi ti awon omo orilede Nigeria to nkoju nitori wipe opo lopo won ona lo nje latara inira eleyi ti omo orilede Nigeria to nkoju re labebe o ti wa pa aro wa si awon adari esin gbogbo lati gbe igbese to to ati yi to ye ki won si je asa jurere papa julo lati tubo je ki awon olujosin ninu ijo won ki won mo ohun to to ati yi to ye fun awon iroyin yajo yajo tabi awon nkan to nsele layika awon agbegbe yin te fe fi to wa leti e le fi atejise yin so woranse si oju opo ibare ni soro yi 0705-655-0949 tabi ke ko si yara ikoroyin ijo wa Laughter House Premier Hill Mokola nilu Ibadan to kin to ma lo awon koko to jeyo ninu royin ohun re le kan si ile asofin agba lo ti bo wolu abadofin dida ile ise olopa ipinle sile lorilede Nigeria ijoba ipinle Oyo ti pa arowa sawon egbe oluko nipinle yi lati pada senu eko won nile okere ile ise olopa lorilede Kenya lo ti gbe awon opopona to se kan rin ti pa siwaju ife wonu won to fe waye ni ti ibutoro orilede na onkorin sewo ni spiro lo ti so wi pe awon asaju esin kan ni nje ni di eto abo to mehe a ni re ju ba nlo lori iroyin agbaye wa lekun rere fun ti tasiko ta wa yi ni kon ni 32 fm 94.9 ese be tin teti gbo wa ibi oni sele si wa o olubi n pe fatoye lo ko mi ka ni ojo rere

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ náwó sẹ́wọ̀n bàbá wa, ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ kùdìẹ ẹnu ayé bàbá wa, Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀, Olúwa bí bàbá wo, Olúwa wo bàbá palọ̀.
2: Bàbá ẹ̀hún gbolúwa bí, bàbá ẹ̀hún gbolúwa bí.
3: Dáni ẹ̀yin ní sa,
2: èmi
3: bẹ́ẹ̀ ni sa.
2: Lúwàdí àwòrán olè gbà.
1: Dáni bẹ́ẹ̀ mi sè dárí ni.
2: Ẹ̀mí wèrè Olúwa náà tó ń dára dùn àtúndà ẹ̀.
1: Dáni ṣé torí ẹ̀sìn wa gbá mi
2: báyìí?
0: Tẹ̀dí 2 FM 95.9 ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

0: 32FM 94.9.
1: Lọ́sẹ̀ yìí lórí Sabẹ́ńkò ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
2: Ìyá táwọn mákẹ́tà fi jà ọkọ̀. Akọ̀ ń lọ sọ́dọ̀ mákẹ́tà tí mákẹ́tà wọn fún wọn 5,000. Wọ́n fáwọn olùmí ní 2,000. Ẹlòmíà wá sí kò àti owó ọkọ̀ padà sí kìtì kò ní sí.
1: Ẹ pàdé wa lágo méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ Friday. Sabẹ́ńkò.

0: béèrè
1: kẹ. Ó bá le díẹ̀, ó bá le díẹ̀ ni.
2: Àwọn onírọ̀.
0: Tó bá le díẹ̀. Ọmọ ilẹ̀ nìyí tọ̀tọ̀. Ó yà ọ́ ìkòkò tí yóò jí ata.
1: Ìdí àgbo náà.
0: Ìkòkò tí kò mọ̀ pé òun ó jí ata.
1: Ìkòkò tí wọ́n kò ní kò ó jí ata. Omi wà nù ẹ̀.
0: Omi wà nù ẹ̀.
1: Ẹ omi tútù ó wà tí ó wà ní kò yà tó ti.
0: Ẹ pàtẹ́ ó fúnra yín ẹ wá kọ́kọ́ lọ tẹ́lẹ̀ pé kíní ẹ pàtẹ́ ó jà rìn. Ẹ gbá tá a pẹ́ gbá ni inú ẹ̀ ni ìbá ti mú ìbé tó bá pẹ́ gbá ibẹ̀ ni ìbá ti mú ìbé rẹ̀ kẹta.
1: Ẹ ṣe.
0: Báwo ni ìkòkò tí ó mọ̀ pé òun ọjà ta tó dorí iná tó wá ń sàròsìn kí lárọ̀sìn báwo ni.
2: Àròsìn tó mọ̀ àròsìn.
0: Mi máa àròsìn.
2: Bọ́ọ̀lù tá ń bí ẹ́ léèrè péré
0: kẹwọ́dú. Mo bí léèrè.
2: Èyí ìyẹn wọn yìí.
0: Fákàjà kọjá tó lóyún jí mọ̀ lùkàn tán. Ẹ kásán. Orúkọ yín àti jẹ. Ẹlẹ́mi ò máa àròsìn.
2: Ẹ máa àròsìn ni.
0: Mo máa àròsìn.
2: Ẹ bá ní kí ọ máa sàròsìn. Kí n tó máa rẹ̀.
0: Ìkòkò tí ó jata, ó dorí iná, ó ń sàròsìn. Ó wá ń dún. Èyí tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ tó máa ń ṣe àròsìn. Tó tó bá ti gbé kalẹ̀ yóò tún máa sọ. Yóò máa ṣe ṣin. Èmi rò ó pé iná tún máa yọ nídìí rẹ̀ báyìí. Iná ọmọ náà tí wọ́n sọ kalẹ̀ bí àwọn náà kò tún máa ṣe níbi díẹ̀.
2: Wa múra kankan.
0: A kẹ́ṣe bẹ́ẹ̀ a mú bí iṣẹ́ ló fi mọ́ wa lára. A fọ́ra pa méjì ló fi rọ̀ wá lọ́rùn.
2: Òṣèlú sàròsìn báyìí.
0: Òṣèlú náà sàròsìn.
2: Òṣèlú náà sàròsìn.
0: Ẹ kásán. Ẹ kásán sà.
3: Ọpẹ Yẹmi ló ń pè yìí láti bí ìkan o.
0: Ẹ ṣeun.
3: Òṣèlú méjì. Bàbá mi mo fẹ́ bí.
2: Ẹ mọ̀ n lẹ́
3: ká. Ó ní béèrè kan tí mo fẹ́ bí.
2: Ẹ jẹ́ mú o.
3: Ọba ìfẹ́ yẹn tẹ́ pé ọba tọ́kọ́ jẹ ní ìfẹ́ nígbà kan báyìí nígbà tó ogun mọ́dá kẹ́kẹ́ yẹn tó ṣẹlẹ̀ àti.
0: Ọba wo ni yẹn ìfẹ́ yẹn.
3: Ẹ̀mí mo ti tàgé orúkọ wọn. Kó tó di pé ìtàn jẹ ní ìsìn wọn débẹ̀ ṣé ń gbọ́ mi.
2: À ń gbọ́.
3: Ṣé èyí tó jẹ ní ìsìn yẹn ṣé ifá wọn fi mú wọn ni àbí wọn kà wò pé ìdílé wọn tọ́ sí ọba yẹn.
2: Ṣé rí yàtọ̀ sí ayé báńdé ọdún báńdé tí a ń bá kiri ń pa à ń jẹ ọba nísìn wọn yìí jẹ ọba láì fifa láì béèrè lọ́wọ́ fa ifá ẹni yìí ìbàdàn bí ìbàdàn ló ti kàwé tọ́ sẹ́ ń gbọ́ mi ìbàdàn bí ló ti kàwé ṣùgbọ́n wọ́n ti mọ̀ wípé yóò jọba kò wá gbọ́dọ̀ gbélú àgbà tí àsìkò ẹ̀ tó orí báńdé kọlọba afẹ o ọba tí wọn ti yí jẹ tí fa ti yí sọ fún wọn tẹlẹ ni o.
0: Ṣẹ̀gbọ́n wa ẹ kásán. Ẹ kásán ma. Ẹ kásán.
4: Ṣé àwọ̀ tán.
0: Ẹ kásán ma.
4: Ẹ kásán ẹ pẹ̀tọ̀.
0: Ẹ ṣeun.
4: Ìbéèrè karùn-ún.
0: Ìbéèrè karùn-ún ẹnìkan ti mú.
4: Ìbéèrè kínní.
0: Ẹ mọ̀ ọgbọ́n mọ̀ tẹ̀.
4: Kí yan ewùrà kó má lẹ̀ mọ́.
0: Bá pọ̀ bá ṣe é sán.
4: A máa ka lérí ni.
0: Bára alẹ́ ẹni bá forí sọ pẹ́pẹ́.
4: Èmi ò mọ̀ yẹn o. Ẹ kọ́ wa.
0: Bára alẹ́ ẹni bá forí sọ pẹ́pẹ́ bàbá mọ̀ kí. Ìjà ní ń dálẹ̀.
4: Ọ̀dà ṣé o.
0: Ẹ̀sìn. Ẹ mọ̀ pé pẹ̀lẹ́ lakọ lábo ìgbà míì àfẹ́tún nǹkan ṣe ṣùgbọ́n náà tí a gbégbà àfìbà nǹkan jẹ́ ni. Ẹ kẹ́yìn wá forí sọ pẹpẹ bíbà mi sì máa lọ tí wàá fi ẹsẹ̀ kàn kí lákà. Báyìí mẹ́yìn náà ṣe wàá fi ẹsẹ̀ ṣe rí i pé ibi tẹ́ gbà ò dá ni ẹ sáà mọ rọra. Mo rò pé abẹ́ wa gbà mí ni kí leléyìn sọ lẹ́nu. Ṣé mi ni o túmọ̀ sí pé bóyá mi wo bi tí mò ń lọ́kọ́ ló ń sàn. Òun sì fẹ́ rò pé kóun ó kí wọn ni àbí kó kí ẹlòmíì báyẹn. Ṣùgbọ́n náà tí ó gbégbà ko gbe gba bi toto ate to ye yo kan to dija ni gba se bi won kiyin pe ke ma ra ke se bi won se wa kiyan nu bara ni eni ba fori so pepe baba ma ki ija ni ndale ba me fe soro
2: ah wa re no
0: se bi eni ta ba sun ti la njarun palu
2: o ti ja o ti kete lu mi gan ni se lokan
0: e ka san eni o ti setan e ka san
5: ipare
0: e ka san e ba pe ju be lo e le fo si yan le da bit mouthpiece mi
5: mo ya ko jaje mo ya ni e pe to ko de valjo ti valmi
2: e le ka san
5: o ro ko ti le o tenta di si ata solo e ke ai le alwa wa
0: number 1 e mo number
5: mele ke wa
0: ibere ke wa bo re po la po ju
5: odv
0: enu dun ro fo
5: agara owo to e gbedu
0: hm
5: agada owo o do gbedu
0: aha adanwo alagbe alegbegilere to ni obe meji
5: to reji
0: yes
5: ah e do le wa ti le de re e wa so le
0: mi gbo
5: e wa so le wa ti
0: adanwo agbegilere to ni obe meji
5: to le ka so le do mo ri se se
0: hm e gba o ẹsùn adanwo agbegilere to lobe meji eyi to lo leku o mu eyi ti o leku o lo mu bo le se wa fe se obe meji lo ni ikan mu to lo ti ko leku ikan si leku ti o mu e ka san
6: e ka san o ifanla
0: ẹsùn wo
6: e ko eto
0: ẹsùn ma
6: Baron
0: ke ku agbaun.
2: Ba mi won ki. Oh, hello. Se la da mo bayin. Ami ah. Eh, yan mi la we kon.
6: Be ni o ma tun ri yin wo bi iran lose to nbo un.
2: A se lu mari. A se o.
0: Ibere kejila. Ibere yin re o. Ewuro Olorun so mo ya agutan.
6: Agbuta lo ni iya ohun obi kukuru.
0: Ikoko to n se eyin.
6: Ikoko to n se eyin ko le sata.
0: Ko le sata. Ti o ba ti ata sibe ko ni gbona ko ni jina.
6: E fun wa n pari.
0: Eyin na ni ofo.
6: Ota
0: ikoko to
6: nse
0: na ni o fo eshe ga e ko fun wa mo ise lori nte fi ran se si mi o tin ba ti ri de ma e mi o fe mu mu lo mu ni eshe e pe fun wa wa ni ko le sata Ẹ kásán ma. Orúkọ yín àti tí ń pè. Ẹ kásán. Bẹ́ẹ̀ àwọn ọ̀fẹ́ jẹ́ mọ̀ páwọn ń lo fóònù ni. Ẹ rà sọ̀rọ̀ ni. Ẹ kásán
7: sá.
0: Orúkọ yín àti tí ń pè ma.
7: Wọ́n mú Ridwan láti jẹ́ bòde.
0: Agbo ara jẹbun kọ o.
7: Wọ́n wà o, wọ́n ní akí.
0: Ẹ bá mi kí wọn dáadáa,
7: ẹ bá ń kí bàbá o.
2: Ẹ mọ̀ lẹ́kú.
0: Bá mi gbọ́.
7: Ẹ kó àgbà, àgbà yóò dalẹ̀ o.
0: Àmì.
2: Ẹ pẹ̀lẹ́.
7: Ẹ̀kùn ní ìbéèrè kíní.
0: Ìbéèrè kíní. Ó ti yá o.
7: Ó yá.
0: Kíkéré ọjà.
7: Kíkéré ọjà.
0: Kíkéré ọjà.
7: Ẹ mọ̀ o.
0: Ẹ mọ̀. Jẹ́ kọ́ wa sọ fún yín gbà yẹn.
7: Ẹ̀sọ́ bá parí ẹ̀.
0: Kíkéré ọjà kò ní kó mọ̀ lérò nínú pé ọjà wa kéré ẹ wá débẹ̀ wà bérò bí.
7: Okay.
0: Alé ni pé ọjọ́ ní kéré kó mọ̀ lérò.
7: Àti mọ̀ nìyẹn o torí jọ́ mi.
0: Ẹ ṣe mà ẹ lọ kọ́lẹ̀.
7: Àmọ̀ràn fẹ́ ìṣiṣẹ́ mọ̀ ṣe yí àwọn aráyè jẹ́ o àwọn aráyè.
0: Ẹ máa tẹ bá ti wá síbi Ìbàdàn ẹ máa jàmà la.
7: Láti jẹ bó de.
2: Ee ti jẹ kí ló dé. Àti
7: ní ìjàmọ̀ lágbóná láti ẹ̀ náà bá ti fẹ́ẹ́ jẹ́
0: nìyẹn. Màmá jẹ̀bú, màmá jẹ̀bú, ẹ mú nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní pé dídùn ló dùn.
2: À ń bọ̀ rẹ̀ jẹ̀bú.
0: Tílé oge tó gé jẹ. Kì í ṣe pọ́nmọ̀là yẹn gangan náà lẹ wá jẹ bí kẹ̀ bá ṣe pé ẹ nífẹ̀ẹ́ wa.
7: Àwọn mọ́tò ń kọ́.
0: Ẹni tá a bá fẹ́ ilé ẹ̀ máa ń jìnà.
7: Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun.
0: A máa rí yín bá.
7: Iléeṣẹ́ yóò ní jóná.
0: Àmì. Ẹ bá ń kí gbogbo ìjẹ́bú o.
7: Ọgbọ́n o.
0: Wọ́n fẹ̀mí náà jẹ ọ̀kan lọ́mọ ìjẹ́bú.
2: Ọ̀kan wọ́n fẹ́ fi jẹ.
0: Wọ́n ní kí wọ́n fẹ̀mí náà jẹ ọ̀kan lọ́mọ ìjẹ́bú.
2: À ń dọ́gbọ́n tó yẹ nìyà. Wọ́n ta ká sọ fún wa yìí. Ṣé ká sọ fún wa yìí? Oníjẹ̀bú ọ̀bì ìjẹ́bú láì.
0: Ẹ ká san. Wọ́n ti pútẹ̀ ó lọ́rẹ́ wọn bẹ́ẹ̀. Ẹ mọ́ lọ sórí ìtàkùn ayélujára. Ìbéèrè tí mo béèrè náà pé kí wọ́n ń pè ní Mọlágànran. Mọlágànran kí ni wọ́n ń pè bẹ́ẹ̀. Kí ni wọ́n ń pè ní Mọlágànran. Ẹ̀yà ọwọ́ àwọn kinní kan ni. Kí ni wọ́n fi máa ń ṣe. Bọ́ọ̀ ga ni ìrísí ẹ̀ ṣe máa ń rí. Ibo la ti máa ń rí. Ẹ rí i pé mo yọ́lẹ̀ kan nínú oríkì àwọn ẹ̀sà ọ̀gbìn pé eégún tó ti gbòòrò ṣẹ́ ara rẹ̀ ó jẹ́ kíkẹ́ Mọlágànran. Ṣùgbọ́n èyí tó bá ti gbalẹ̀ṣẹ́ ara rẹ̀ ó jẹ́ kíkẹ́ aṣọ. Ti gbalẹ̀ṣẹ́ ti gbòòrò ṣẹ́. Ẹ kàsán.
8: Hello, orúkọ mi ni Adékẹ́mi Tajin láti Ìbàdàn.
0: Láti Ìbàdàn.
8: Bẹ́ẹ̀ni, Mọlágànran mo fẹ́ dáhùn.
0: Rárá ẹ mọ lọ sórí ìtàkùn ayélujára. Ẹ lọ fi sí Facebook. Facebook ni mo ní kí wọ́n fi Mọlágànran sí. Facebook ni kẹ lọ fi síbẹ̀ ẹ ṣàwárí 32FM949 fẹ̀yìn ẹ ẹ fi Mọlágànran síbẹ̀ kí ni wọ́n ń pè ní Mọlágànran 07055049 08097009 kò ṣe bẹ́ẹ̀ tí ó wù kó ní lárí ayé gbàgbọ̀rọ̀ fà kálẹ̀ ilẹ̀ gbẹ lábòrúkú ló fi tẹ́ rẹ̀ kọ́wájú olóko Mọlágànran. Ẹ kàsán o. Ẹ káàánú sá.
9: Ó kí ni o.
0: Ẹ ṣeun.
9: Bàbá mo kẹ́yìn náà
2: o. Ẹ mọ̀ káàsán o, ẹ pẹ̀lẹ́ o.
9: Ẹ káàsán.
2: Ẹ kú ìlú.
9: Kọ́lá kí pẹ̀lú láti Mọ́kọ́lá. Ẹ fún mi ìbéèrè kẹrin.
0: Ìbéèrè kẹrin ẹ̀rín ló yẹ wá. Ó yá o. Ojú mẹ́wàá.
9: Ojú ẹni.
0: Kò sọ dèmí.
9: Kò lè dàbí onísọ̀.
0: Ẹ̀kútẹ́ létí òjì àkọ̀mọ́ tí ń jẹ́ ọ̀bẹ.
9: Dàbí ìpọ́pákásọ.
0: Pọ́pákásọ bá mi.
2: Ẹ̀kútẹ́ ilé.
0: Tí òjì àkọ̀mọ́ tó wá ń jẹ ọ̀bẹ, kí ni àkọ̀?
9: Àpọ̀ ni kíní tó wà ní ìhò.
0: Tó wà ní ìhò.
9: Kóró tó wà ní ìhò. Àbí àpọ̀ àbí kílẹ̀ pé.
0: Bí àkọ̀.
9: Àpọ̀. Ní kí wọ́n máa ti ìdàbọ̀ ni.
0: Tí wọ́n máa ti ìdàbọ̀ kí ni wọ́n fi máa ń ṣe.
9: Awọ ni.
0: Awọ ibọ ẹ ṣe mọ awọ ni wọ́n á fi ṣe kíní àkọ̀ yẹn. Ibi ẹnu rẹ̀ tí wọ́n ti nǹkan bọ̀ wọ́n fi irin ṣe ibẹ̀ ni wọ́n wà gbé ìdà yẹn títí wọ́n fi wọlé síbẹ̀. Nígbà tí ẹ̀kú tí ò bá wá jẹ àkọ̀ yẹn mọ́ kò jáwọ́ mọ́ tó wá ń lọ jẹ ìdà. Ẹ̀kú tẹ́lẹ̀ tí ọjà kọ̀ mọ́ tí ń jọ̀bẹ tẹnu onílé ló fẹ́ gbọ́.
9: kó lé o.
0: ṣé òun káàkiri àbí wàá gbà mí ni ẹ̀kútẹ́ mà tún jẹ àkọ́mọ́ ọ̀bẹ mà ní jẹ báyìí nítorí ọlọ́ọ̀ ẹ wàá gbà lọ́wọ́ ooru ẹ̀kútẹ́ láàbí irú ẹ̀kútẹ́ wo lélẹ́yìí.
2: Ẹ̀ ń lé ti sọ̀rọ̀ báwọn.
0: Ẹ̀ ń lé ti sọ̀rọ̀. ojo won loju pe e wo ni
2: epute ile oja ko mo
0: ba mi da wa ka baba wa ka of Tide FM 06
2: emi baba wa ka e
0: en da wa ka ba mi agbeyin wo studio e ti e si awo bi meji e sa awo bi meji 07055009408097009 ile okere plus 6349062009 eji kan sa won to wa lori takwa ile jara money kini won pe ni malagran awo lowo ayuba ido won ki wa dasola re ke won ni orisi ewe be kan lo nje malagran Abu Ramadan Karim oni ekweto ba mi ati fanla omo lagana tumo si omo lile awo omo lile Adesina Adebin ko ni iwa omode ni a n pe ni omo lagaran Dasola ri kan ni a ma n se omo lagaran lobe ni to tumo si pe e fola mo pe ti won awo lowo edo won ni pe omo lagaran ni omo igala Abu Ramadan Karim ni pe ifanla mo ro pe o so wi pe omo lagaran bo se se ri wi pe malagaran le nso ni malagaran ewe agbo kan ni ile yoruba ni malagaran ewe agbo la han pe omo lagaran ni abo ti a fin jan malagaran mo pe ke se tangaran o malagaran yato tangaran tangaran la bo ti a fin jan tangaran la bo ta fin jan tangaran la bo ta fin jan e ka san e ka san mi pe ti joko le network o wole ni network o se dada ma 07055009409080097009 ta wa lo gba eji kin ri eyan meji ko fi ateran so e ko fi sowo kini malagan kini yoruba n pe ni malagan ba mi eji bi nlere kini malagan
2: efo ni
0: efo bawo lo se mo ri
2: efo yen oni egun but egun re o kin se nkan to wan goyan o ma wa ara so ni
0: ara so
2: okay iwo gan won gan tele
0: ba kun le oni mo la gan
2: gigi ara mi
0: se mo lowo jeja
2: e ma
0: ba mi se modu
2: olowo nje we teni
0: se modu
2: e ma
0: se mo yanrin
2: yanrin kini je be
0: ba mi mo yanrin ti ba so awon efo ti n be lagbari mi fun yin Metala. Oh yeah, she is it on? She wa pelu mi.
2: Metala.
0: Abe, oh ambe, oh ambe.
2: Hello.
0: Phone, mommy, hello. Mommy, ti fe gba phone. E ka san.
2: We foro pa ma se lo.
0: Emi o la siri. Ah, omo bi lati odo yin ni o.
2: Omo to so fun wi pe on kan fe sare ya. Ra gbe ti
0: wa. Ka to mo lo loni, eni ti ayin me yo kan. E ka san.
10: Hello.
0: E ka san.
10: O mo di pe le gbadun le bi yan kan awo lowo lo n toro.
0: Aya.
10: E fo lan gan de so yen. Won je o
0: na ni. Ah. He. Jije mani, ogun ma jije ni. Happy birthday to you, ma. Long life full of prosperity. Oh, wa ni fi so ko pada sile lagba lowo Olorun. Awa ma nje cake o. A ma nje cake. Ba pa julo, eyi ti won ba fi egbose.
2: Egbo.
0: A wa bi yen gasan ya ga.
2: Cake elebo.
0: E wo gage, gogo eyi eyan laugh am la first. On bo lona. Like pe la jina e ma ri awon iko asojo amola. Bi gogo re o ba se ma lo leto. A ma number fun yin. I'm a number for you.
11: I'm a mobile.

0: Stay tuned to 32FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì celery
2: SELARIE salary
1: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyá lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
3: TURMERIC turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: True strength. What defines it? The brilliance of a player, or when a team comes together to win. A solo beat, or the rhythm of many. The flair of one dancer, or the art of a troupe. One distinct voice, or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
6: Adédàdà aláwọ̀ funfun. Ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú. Bẹ́ẹ̀, àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀. Kìí fi ṣàkìí ṣeré, pẹ̀gìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán. Pánlá a máa mú ìrìn àjò rẹ̀ yá kíákíá. Ọba làmàlà láàrin àwọn oúnjẹ. Máa jẹ àmàlà kó o sì lókun tó jíire ẹ kú ojú lọ́nà.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì celery
2: SELARIE salary
1: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyá lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
3: TURMERIC turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Nídìí tá a fi ń ṣètò tó yẹ tá a sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
8: Ó
7: nídìí tá a fi ń tara ṣàṣà sáré àtijẹ́ àti imú lójoojúmọ́.
8: Ó nídìí.
7: Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú ògùn M&B paracetamol the red one jagun labi abara pupa lójoojúmọ́.
8: Ó nídìí.
7: Lọ́gán ní gba ara ríro yọ láàgọ́ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá. Nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́. Oògùn M&B paracetamol the red one jagun labi abara pupa ni kó o fi dá padà síbi tó ti wá.
8: Ó nídìí.
7: M&B paracetamol jagun labi abara pupa dára fún àtẹ̀bí rẹ. Ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan. Bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol ó máa fún ọ ní ìtura lọ́gán lọ́wọ́ kan.
9: Dangote salt give food ogbonge taste plus e carry the Dangote name wey I trust. My people, time don reach to shine eye when e reach your salt o.
10: Dangote salt, choose quality, choose Dangote salt.
11: Ẹyin fans mi,
12: it's okay.
11: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32FM 949 fẹ̀yìn ẹ̀ Asafu.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì celery
2: SELARIE salary
1: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyá lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
3: TURMERIC turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
13: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you.
12: That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
14: Airtel.
15: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
16: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
15: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
16: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
15: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
17: Offer valid while stocks last.
15: Me and Maggi, so good together.
18: Feel better about your life.
0: 32 FM, 94.9, the antidote to depression.

0: 32FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Oya ẹ̀sì pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-A-R-R-I-E. Salary.
1: Ah, bọ̀dá mi, ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Oya, lópin ìgbìyànjú, ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C, turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata lè pupa, olùyípadà ayọ̀.

0: ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lòṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn ọkàn ni.
1: 32

ẹkúrọ lẹ aku ṣe láti àárọ aku kòkó jọjọ aku kọlẹ bá dá aku kọlẹ bá rọrùn aku kórè òkè lẹwà kọlẹ bá pọn baba ṣe wá ń sá sọtún sá ń sá sósì sá ń gbégbèsẹ láti jẹ kó dùn dáadáa ẹ mọ jà wá gbàgbé láti máa tọjú ara wa náà baba ṣe ń tọjú ara wa ká tún máa tọjú àwọn èèyàn wa kátó a máa rántí àwọn tó jẹ́ wípé tún yẹ ká ké gan fún ìdáwọ́dùn náà àti ìgbésẹ̀ ọ̀tún tí wọ́n ń ṣe. ẹ mọ̀ pé ṣèkèrò ní bá ń lọ sóde ìbànújẹ́ ebi ìdùnnú àti ibi ayọ̀ láti máa rírun ló dùndùn nírú àkókò báyìí nírú ìgbà báyìí ẹ mọ̀ pé kò sí rí omi tí ẹ̀ka ẹ̀ máa gbọ́ 32 fm ní 94.9 lórí ètò yín ètò wa ẹ bá mi yọ níbi tá a ti ń dáwọ́ ìdùnnú tá a ti ń ṣẹlibrate àwọn tí wọ́n ń ṣe nǹkan rẹ lọ́lọ́kan ọ̀jọ̀kan. ẹ ti mọ bá a ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ tó bá ti di nǹkan bí aago mẹ́fà báyìí lọ́jọ́bọ̀ Thursday ẹ bá mi yọ̀ ní. ibẹ̀ la ti ń dáwọ́ ìdùnnú pẹ̀lú àwọn tí wọ́n ń ṣayẹyẹ lọ́lọ́kan ọ̀jọ̀kan. mo máa ń sọmọ ṣe máa ń tẹnu mọ́ àdúrà dá owó dá kéèyàn gbàdúrà kó tún máa ṣáájò ṣùgbọ́n àdúrà ọ̀ràn bẹ́ẹ̀ náà sì ni làkàkọ̀ ọ̀ràn. ìwé àwọn ẹlẹ́sìn kan ni pé èmi ó ṣàánú fáwọn tí màá ṣàánú fún. báwọn èèyàn bá ṣiṣẹ́ débi tí wọ́n rà ánú gbà táwọn èèyàn bá ṣiṣẹ́ débi wípé alẹ́ tó kà sí wípé owóòt kí wá ṣe celebrate wọn sáré pé wọ́n ń ṣe nǹkan ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kọ. ẹ jẹ́ ká celebrate wọn torí wípé táwa bá ṣe fún wọn náà làwa náà máa gbà. ẹ bá mi yọ lẹ́tọ̀ ẹ̀tọ́ lẹ bá mi yọ kò síbi méjì tẹ ti lè gbọ́ kò sí méjì tí lè ṣe bẹ́ẹ̀ ju ìkànnì 32 fm lọ. àwa náà wà á kọ́ bá mi ẹ̀dùn màrẹ́ nítorí pé ìdùnnú yín ọ̀nà láyọ̀ wá ká máa gbúrò yín kínú yín ó máa dùn nínú wá fi ń dùn. lọ fi jẹ́ pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́kàn nìyí wọn mọ̀ bànújẹ́ rí ìbànújẹ́ ọ̀mọ̀ wọn. ó ti wá tó àkókò báyìí tí mo bá a ṣe máa ń ṣe ẹ bá mi yọ lẹ̀tọ̀ ètò lẹ bá mi yọ. èmi ni kúnlé fanny ifanla tí ń fi kọ̀ǹpútà dáfá. gbogbo àwọn èèyàn ń tẹ ní lọ́kàn yẹn tí wọ́n ń celebrate ayẹyẹ lọ́lọ́kan ọ̀jọ̀kọ́ àkókò ti túbà kéèyàn náà kẹwàá celebrate wọn. n tẹ máa ṣe náà ni pé ẹ kàn máa fi text message àbí whatsapp message ẹ máa fi sọ̀rọ̀ rẹ̀ ìbánisọ̀rọ̀ yìí 09062049 09062049. ẹ lè fi sí whatsapp ẹ sì lè fi sí sms a mọ̀ mú wọnú ara wọn a sì mọ̀ ká jáde. ẹ wá mo bẹ́ẹ̀ ṣe máa ṣe gan ẹn tẹ fẹ́ celebrate yẹn tẹ fẹ́ ká bá yín kí yẹn kí gangan ni wọ́n ń ṣe ìgbà wo ni wọ́n ń ṣe ṣé wọ́n ti ṣe kọjá ni àbí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n ṣe fẹ́ ṣe. kí lorúkọ yín gan kí dẹ̀ ni ìbáṣepọ̀ yín pẹ̀lú ohun tó pẹ́ ta bá dárúkọ yín lẹ́ẹ̀kan wọn nírò lẹ́ẹ̀mejì lágbájá nìyẹn. ètò rẹ lòmíì á pè wọn wọn ni pé ta ló ń sọ̀rọ̀ lágbájá báyìí ló ní ká pè yín wọn ni ta lẹni.

0: WFM 94.9. Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Gbogbo chance to land nígbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
4: Gbogbo oníbàárà Golden Chance Lotto, ẹkú àdúró ti wà lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa.
5: Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn agent ti wá tajà máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàránṣẹ́ sani winnings. Ìdíre iléeṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
6: Tó bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 0703397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
4: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
7: Àmàlà dúdú, àmàlà funfun, àmàlà tó fẹ́lẹ́ bí etí ní ṣàwẹ̀wẹ̀ edu tó yọ̀ kọlọlọ. Ọ̀rẹ́ ìmùlẹ̀ gbẹ̀gìrì pẹ̀lú ẹran tó muta. Káàsà ẹ̀kú ojú lọ́nà.
0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
8: Àfojúsùn rẹ ni kó ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdó nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Lifehot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀. Ó wà láàrin oṣù mẹ́fà, kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun ti wọlé ní yàjọ́yàjọ́ 3, 2 àti 4 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkè tí ń ti Premier Mokola.

0: 32 FM 94.9.
1: Bí mo bá fẹ́ ṣe ìgbádùn ara mi, kí n fi oúnjẹ tó yáyì ṣe agbèjì ara, máa yá mú ọba oúnjẹ. Ìbá jẹ́ dúdú fẹ́rẹ́fẹ́ tàbí funfun lẹ́lẹ́ pẹ̀lú alábárin rẹ̀ gbẹ̀gìrì aláwọ̀ òféèfèé tó ki lẹ́kẹ́tí àti àwọn àkọlù kọ gbà ọ̀rẹ́ tòótọ́ rẹ̀ bí ìpọ̀n mọ́ kíká tó ká bí táyà tó gba tahanu tàbí ẹja kíká borí dúdú réúréú ìpàdé dọ̀nà fún tòló. Àmàlà mi ọ̀wọ́n ẹ kú ojú lọ́nà.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lókun ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Aṣájú ní ká gbé sí rédíò mi 32 FM ti wà òkè.
7: Ẹ má gbàgbé bẹ́ẹ̀ fi ta bá ti ń sọdún lásàmọ̀ ọjà tí wọ́n bá ní ká mú láwọn bẹ́ẹ̀ kò ní láìfí Amala first ẹ ti ń gbọ̀ báà inú oṣù kẹjọ ọdún tá a wà inú ọ̀ni pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́ta péré 3000 a jẹun ayò a tún dì lọ́lé kìí ṣìgbà àkọ́kọ́ lélẹ́yìn àṣetánlá àkọ́kọ́ wọ́n yìn wá láwo tọdún èyí yóò tún wá lé igba kan ju ọ̀rin lọ ẹ ti mọ̀ kan ní 32 FM ẹ ti mọ̀ wá mọ̀ ṣe wá. Àwa ni a tọ́nà fún àwọn yòókù tọ́nà fún àwọn òpó yẹ káwọn náà ṣe báyìí ọ̀run wa ni wọ́n fi máa ń sá sọ́ọ́n tiwọn. Ẹni tá a bá ṣe ni wọ́n ń ṣe àtúnjọ ṣe náà ni abórúbọyé o ẹ jọ ṣe bàbá wo ifálérè ifágbéró agbéfáwọ bẹ́ẹ̀ mo bá sọ̀rọ̀ sà.
8: Èmi náà ni o.
7: Ẹ ṣe o bí mo ṣe ń pè yín báyìí ẹ wà lórí program kan tá a pè ní ẹ bá mi yọ ní kánì 32 FM. Ẹnìkan ni wọ́n ní kí n bá wọn kí yan o wọ́n ní olóyè Awódélé Ajani. Àwọn ni pé ẹ fi àwọn joyè balógun ààrẹ ọ̀jẹ̀ ilẹ̀ ìbàdàn.
8: Bẹ́ẹ̀ ni o, ẹni mo gbé bí ẹrù náà o.
7: Wọ́n wá ní kábàá kí pé ẹrú ọmọ jẹ́ o.
8: Àbí iṣẹ́ àbọ̀jọ́
7: òun. Kí lẹ fẹ́ sọ fún wọn ń gbọ yín báyìí.
8: Oní olo oyè yẹn gbó gbó gbó yóò lo oyè yẹn tọ́ tọ́ tọ́.
7: Àṣẹ.
8: Ìdájọ́ jẹ́ bá ń lé kò ní wó.
7: Àṣẹ.
8: Àwùjọ jẹ́ bá ń lé kò ní fàyà o.
7: Àṣẹ.
8: Bá a bá ṣe ni lóore ọpẹ́ làdú adéwà mú bá tẹrù tí ọmọdékùnrin lè gbódò ìfà mo ṣì ọ̀hún ọpẹ mo ṣì ọ̀hún ẹ̀tọ́ bá gbére láàyìn bó ṣe dúpẹ́ lónìí ẹnu ọpẹ́ rẹ̀ ò ní kan o.
7: Àṣẹ àṣẹ àṣẹ.
8: Bẹ́ẹ̀ni o ilé iṣẹ́ yóò ní bàjẹ́ o.
7: Àṣẹ àṣẹ àṣẹ.
8: Olóògbé ètò ìfà níyì ìfà ńlá. Ayé rẹ̀ ọ̀dà ìfà ọmọ ìgbẹ́ o.
7: Àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. Ẹ ṣeun. Àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ ẹ ṣeun ẹ pẹ fún wa ẹ ṣeun. Ohun yẹn ni ohun ó tún fẹ.
9: Ẹ kọ́kọ́ bá mi tẹ́wọ̀ àdúrà yìí o.

0: lókèrè.
1: Ẹ kí n lọ sọ́dọ̀ Adéwálé ọmọ Káyọ̀dé. Mọ mi nọmba Adéwálé ò lọ o.
0: Wọ́n ní ta ló rán níṣẹ́ o.
1: Nọmba Adéwálé ọmọ Káyọ̀dé, nọmba àwọn ò lọ.

0: lẹ ń lé o. Ẹ káàárọ̀ ń bí o.
1: Máa mi. Máa mi.
0: Ẹ káàárọ̀. Ẹ ṣe
1: bí àlejò.
0: Ṣé dáadáa ni?
1: Mo ní ẹ̀lẹ́ ń lé o. Ẹ káàárọ̀.
0: Ọkọ yín kọ́.
1: Ó wà. Ẹ ti ẹ̀kọ́ kọ́ wọlé. Ṣé mo ìgbésí àjẹ
0: baálé rẹ ń kọ́?
1: Ó wà.
0: Fọ́n bẹ́ẹ̀ ń lé sọ́mọ bá ń lé àbí àbí ó ti jáde.
1: Ó ti jáde.
0: Ọlọ́run sí.
1: Mo sọ fún yín pé táyì náà bá máa wá kí máa tètè wá.
0: Ó ti tó àníyàn tẹ̀lé mi.
1: Kí ló ṣẹlẹ̀?
0: Kísìnì.
1: Kíchìn bíi ti bá. Ẹ dé ẹ̀gbẹ́ báyìí.
0: So ní gáàsì. So ní gáàsì.
1: Ẹ tó fi wà ní
0: kíchìn. Ọ̀rẹ́ ìyá aláfọ̀wé nísìn. Gáàsì ní ṣe bíi ti atáko gi
1: náà
0: jọ. Ẹ ti
1: ẹ̀ dúró
0: ná. A ní
1: kí wàá lè fẹ́ mú kíkì
0: mẹ́. A ní òye àrè kísìnì. Bá ń tanná sí gáàsì. Bá ń tanná sí kíní.
1: Ọ̀rọ̀ yá ìbọn pàmílẹ̀ ṣé a fẹ́ dáná ni.
0: Bá ń tanná sí jẹ́ tún mi ẹni ẹni mọ́jẹ mọ́ túrẹ́ lọ́nà tí mo gbé jàre.
1: Kí lè ń fi jáde
0: yìí? Tí mo
1: wọ́ gbé
0: wá ni. Ṣé látijọ́ ìsinmi sí kò sú ọ ni? Wọ́n ń bú mi lábàá.
1: Máa mi.
0: Wọ́n ń bú mi.
1: Máa mi.
0: Kọ̀ságàn lè wa o. Kọ̀ságàn lè wa
1: o. Ọ̀pọ̀
0: náà sì ní eyín àgàn lọ́lọ́lọ́.
1: Mi àmì mi ń ṣàgbọ́n.
0: Torí pé mi náà fi náà rí báyìí. Mi gbé ogbó yín ni wọ́n àwọn àbúrò rẹ gbóná ti ń sàbí. Àmọ́ sẹ́wọ̀n nìkan wá ni. Ó yá gbéléná wo. Kíní ń bẹ ọ̀pọ̀lọ́ ń bẹ ń bẹ̀. Mọ̀ pariwo o.
1: Kí lẹ pé.
0: Ọ̀pọ̀lọ́ ń bẹ ń bẹ̀. Ẹyin ẹja kí ló kọ ẹ ń bẹ ara wọn ni mo sì nígbàgbọ́ mo sì sá fọ́kọ ọ̀rẹ́ o dákun torí ọlọ́mọ̀ta fún o.
1: Máa jọ pọ̀ lọ.
0: Ẹni a bá wí fún ni.
1: Mo dáràn
0: ọlọ́run dẹ̀ ń wò ni. Ẹni a bá wí fún ni ọlọ́run ò ní lé aká.
1: Ọlọ́run dẹ̀ ń wò
0: ni. Ọlọ́run ò ní dà wá láàmú.
1: Ẹ máa jọ pọ̀ lọ́dọ̀ ń pé mo wọ̀
0: mọ́. Ọlọ́run fi inú rẹ̀ ó fi gbọ́ ẹ ó fi sọ yóò fi
1: ìfẹ̀yìnrẹ́
0: mọ̀ sí báwọn.
1: Mami orí lọ.
0: Kò jẹ́
1: orí lọ. Kò lè
0: dà náà ni kò jẹ́. Ó yá kò jẹ́ jẹ́ rí
1: bọ́. Yìí
0: lọ bọ́ bomi wá. Musa mọ̀ jẹ́ rí bọ́ bomi wá.
1: Tètè bọ́ mi.

0: ẹ má ti dàn kan síbẹ̀ yẹn, ẹ má ti dàn kan, ẹ má ti dàn kankan. Ah, ẹ mọ dàn kankan mọ. Ìjọ wọn wá gbélẹ̀. Ìjọ wọn làwọn onílẹ̀ yìí débi bàyí kò tí pọ̀ sẹ́ kan gan. Drum tún ti sáré kan. Ah ah. Bẹ se ngbori si pe gbo je kin so tenu mi o je kin so tenu mi bẹ se ngbori si ni sinu e na la rin ni gbogbo nu lerun ni gbogbo en se a le mi a le se a duro si ta bayi a ma wo
1: ko kekere ina mo fe
0: e mo dan kan be bi nkan mi nbe nbe ni e mo dan kan be ah orisiri si ase je la se la sin foju ko la ro kutukutu
1: ase je bi ti bawo
0: ikoko kan ni mo nwo nbe la na yi o na ko awon kan to tun sale na tu wa si bo sibe won ko gugu e sita won o ke bi an sogun ni adugbo yi na ni ah ki lo de se pe lo kadara wa nu le isa
1: mi kadara
0: e jo o ah ah sẹyìn nìkan wá ní kí wá ló ṣẹlẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lẹ́kùn mọ́dẹ gbogbo rẹ̀ ìdínú kínní ẹ dákun o ẹ wá kúnlẹ̀ kẹra wọ́ ẹ̀bẹ̀sẹ̀ ọlọ́run kẹni kó gbàdúrà yẹn àbí kí ló wá ṣẹlẹ̀ gangan kí ni gan àmì ìtẹ́kùkù fi ń ṣe kí ṣẹlẹ̀ lẹ́ ń dà ní mò ń sọ fún yín ṣe bó ṣẹ́ nìkan tẹ́ kí lè gbé sáwọ́ yìí kí lè gbé sáwọ́ kí ló wà lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ṣe ẹ má dàbẹ̀ mọ́ ó yírùn títí ẹ̀rùn jáde bẹ́ẹ̀ kì í jẹ́ tán ni kò yé mi àṣìjẹ́ lóríṣiríṣi
1: torí ẹ̀
0: wò ẹ má báyé wa jẹ́ ń bí sá
1: lẹ́fí wọ́n ń fọmọ bú mi
0: ìyá wa mi ò máa fọmọ bú yín mo ní ìwọ̀nba tẹ́ ẹ ti jẹ́ yìí náà ti tó pé kẹ́ ẹ ṣe kí ni ara wọ́ ẹ̀bẹ̀sẹ̀ ọlọ́run kó gbàdúrà yín ewo ní ta ń fọmọ bú yín.
1: Ká tiẹ̀ jẹ́ wípé ẹ̀yin náà ti ẹ̀ bí kan. Ṣebẹ́ mi ti ẹ̀ bí ó ń kú ni ẹ̀yin ti yín ṣe bí agbópẹ́ ẹ̀bùlẹ̀ bí nǹkan kan
0: rí.
1: Ṣé bọ́ ọmọ ìyáálé yín tó kú ni wọ́n fi ń pè yín?
0: Ẹ ti bá tán.
1: Ẹ má fọmọ bú mi.
0: Ìyá wa ṣé mo fọmọ bú yín? Alígbógun sẹ́ ń dà sínú dúrọ́mù òórùn lé. A sì ní ẹ mọ́ dà bẹ́ẹ̀ mọ́ dà kó dà kó sí wàhálà.
1: Ẹ lọ gbìyànjú.
0: Wọ́n ti pàtàn fún yín ó ti dà.
1: Ẹ ti gbọ́. Ẹyin nu ọlọ́run.

0: tó ẹyìn yẹn wa tẹ̀ mú wa kárí ayé fẹ́ẹ̀sì bọ̀ wa lórí ètò lónìí ẹja ńlá ni àwọn wa gbé orílẹ̀ iṣẹ́ wa o mo láyọ̀ láti sọ mi pé àwọn ẹlọ́dọ̀ bàbá kábíyèsí oníkòyìn ti èkó yìí nípínlẹ̀ ayédèrè ní agbègbè ìjọba ìbílẹ̀ ayédèrè nípínlẹ̀ ọ̀ṣun kábíyèsí ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ìlẹ̀ wà ń kalẹ̀ ẹ dárúkọ yín fáwọn tó ń wù wá tó sì ń gbọ́ wa kárí ayé.
1: Orúkọ mi ni ọba Afis Badeji Akemoye Rite Kun Akirapo Kinti oníkòyìn ti ilẹ̀ Èkó yìí nípínlẹ̀ ayédèrè ní ayédèrè kábọ̀mẹ́ nípínlẹ̀ ọ̀ṣun ọwájú òkúta.
0: Ẹ̀dùnkẹ́ lọ́dọ̀ náà kò ní bàjẹ́. Bàbá bàbá wa bí ni o tiré ẹ jẹ́ ká mọ àwọn òbí tó ṣẹ̀ wálẹ̀ ẹnìkan kan ò jábọ́ látọ̀run.
1: Ẹ ṣeun Èkó yìí ẹ yóò kan ní níbikíri gbogbo kò pátápátá a sì láti ní oríire local government nípínlẹ̀ Ọ̀yọ́ bàbá ti ní ìrúládé níjẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò jagunjagun sí oníkòyí ọjagun lọ bàtí èdè olọ́jà àgbà ní bàtí èdè bàbá ìtúwì wájà wọ́n ti parí wọn wá burú rẹ̀ torí ẹ̀rù wọn ni pé ẹ̀rọjagun rẹ̀ gbọ́dọ̀ padà tó bá tún dé torí báyẹn láyé ìbáwọn wọ́n ti parí fún ẹ̀túnwó tìjọba kò tí ì fẹ́ sí mọ́ ẹn tí ọba tó wáyé pé olùkọ́ yìí dàbí kíní yóò kú ní ràmì kú ní Èkó yìí nígbà náà olùgbàdé dàbí ìtàn fáríkù olùgbàdé ó kú ní kú ìpẹ́ẹ́nu ìyàwó àbúrò ọ̀rẹ́ àtàwọn ọmọkú rẹ̀ àtàwọn tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ tajẹ́ olólùfẹ́ rẹ̀ ẹ̀kẹ́ni náà wọ́n tẹ̀lé kú. Nígbà tí wọ́n lọ kandé ìwò nílùú wọn gbà náà ẹtọ báwo sọ pé ọmọ ẹsọ ọmọ ìpè méjì nínú ìlú ìntàlẹjọ ẹgbà lọwọ alẹ tẹsíwájú nípínlẹ àwọn abẹtọ fi wárìkùnrin ìbánidọjọ náà tọdọ pé gbẹmọ kásínì abẹlà pé ní akan

0: ẹyẹ bí ọkùnrin sọ wọn ní gbó ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ti ṣe ayọ pẹlú ọkùnrin egbògi tí wọn fi mẹjìlẹ gbé kalẹ ogd powder sókan gbàkan egbògi tó ń palẹ àìsàn mọ lágọ ara ogd powder ojú tó ń ṣú ara yíyún ẹfọrí agbá gbígbà ọwọ àtẹsẹ tó ń kú tàìtàì kòkòrò inú ẹjẹ pẹlú ra kó gbà bẹẹ pẹlú ìmọtótó ni wọn ṣe egbògi oníbejì ó wà ní gbogbo ẹka iléeṣẹ ewé ń jẹ àdùbí tradu medical clinic ẹlẹrúmọkẹ compound òkè ọfà bàbá àṣálẹ bus stop ìbàdàn ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ṣe telephone 003-326-0141 tàbí 0805-345-9223 OGD powder ògidì lẹni tòótọ́.
1: Ẹ ń ṣe àlàyé àwọn kòkòrò lọ́kan ọ̀jọ̀kan. Èèyàn ò lè mọ̀ wípé n tí kòkòrò ń bà á jẹ́ nú àgọ́ ara ọ̀pọ̀ tó bá ń a kàn mọ gbọ́ kòkòrò kòkòrò àṣó pín sí àìmọye ọ̀nà bójú èèyàn bá ń sú kòkòrò ní fà á kéèyàn mọ̀ di méjì lójú èèyàn ojú ọmọ ṣe bí iná wẹ́dà a jẹ́ pé kòkòrò yìí gan le ó le gbojúlọ èèyàn tí ó sọ èèyàn di tá ń wọlé.
2: Olóòtú kòkòrò fọyàn lójú kòkòrò ní ń fa ìsan rọpárọsẹ̀ tó bá ti kẹnu bọ omi àti ẹ̀jẹ̀ ara ẹ rí pọ́n mọ̀mọ́ wa tí wọ́n tó bí ọgọ́ta ọdún síwájú lóko wọn ó rìn bí abúlé kan sí kejì abúlé kejì sí kẹta wọn ó ru ẹrù lóko láàárọ̀ wọn ó tún ru oúnjẹ tí wọn jẹ padà wá sílé lálẹ́ tó bá wá fẹ́ ṣe bí ọwọ́ kan òjòjò tó bá fẹ́ tẹra díẹ̀ wọn ó bọ̀ sẹ́yìn ìkùlé wọn ó ja ìwé àtegbò ni wọ́n lò tẹ́mi wọn fi máa ń gùn táwọn bàbá wa tí wọn bá ń lọ sí oko láàárọ̀ wọn ó kó ebù suléri wọn ó fọ kọ́kọ́ èjìká wọn ó rìn bí abúlé kẹta sí kẹrin lẹ́yìn ìgbà náà tí wọn bá dé oko wọn ó tún wo sí rí ọ̀gẹ̀dẹ̀ kan gbọ́n bá ń bọ̀ àlé lálẹ́ wọn ó tún sálé ọ̀run tí wọn bá wá jí láàárọ̀ ọjọ́ kejì tó bá fẹ́ ṣe bí ọwọ́ kan òjòjò tó bá fẹ́ tẹra díẹ̀ àwọn bàbá wọn jẹ́ ewé àtegbò ni ewé àtegbò ní èmi olóyè ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo olùbàdàn tí mo wá papọ̀ gẹ́gẹ́ bí mi ṣe máa sọ pé ọmọ àfẹwú orí bí ni mí àgbà òye ni mí nílẹ̀ ìbàdàn àdẹ gbọdọ̀ fi ní jẹ́ oyè àwòdì kámọ́ lè gbé adìẹ àwọn egbòogi ìṣàǹbáyé tí mo ti ń lò láti bí ọgbọ̀n ọdún ní nǹkan kan sásìkò yìí tá à ń fi ṣètọ́jú àwọn kòkòrò yìí ẹ̀jẹ̀ aréla bí ẹsìn o bẹ́ẹ̀ ni ìran aláṣẹ nìkan ọ̀pá kan ṣoṣo làwúsá mú lọ́wọ́ o tó fi ń dàgbà màálù ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo olùbàdàn tá a wà yìí kì í sóye ìdánilọ́lá o àgbà òye mọ̀ jinlẹ̀ inú káfíwé àti gbòsọmọ aráyé lóore ni èmi máa sọ fún pé egbògi tẹ́ ẹ bá lò láàrin ọjọ́ kejì sí ọjọ́ kẹta ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí máa rí àyípadà rẹ̀ ni torí pé tí rọ́bà lọ lógún ọdún ìjọ kan ṣoṣo lòótọ́ ọ̀rọ̀ ọba béèyàn bá dẹ̀ ta pàṣókè tó bá yí ó borí bọ́ba ayé ọ̀bá rí tọ̀rọ̀ ń wò ẹ̀dá kan ò ní gbowó ẹ kókó fira jẹ ni mo ti máa sọ fún yín bẹ́ẹ̀ ti pẹ́ ẹ ti lòògùn lòògùn kọ sáìsàn tí ò lóògùn tiẹ̀ kọ sáìsàn táwọn bàbá wọ̀ yẹn fi ewé àtegbò wò àfi tọ́ bá tí ì dọ́dọ̀ oníwòsàn tiẹ̀ ẹ mẹ́ta ní àrùn àkọ́kọ́ láìlera ẹ kejì ní táwo tí ọ̀sán tá à ń pè láìsàn tó bá dé lẹ́ẹ̀kẹta ó lè di àrùn tó lè pa ẹ̀mí èèyàn run ẹ̀mí wa ní ọ̀jẹ̀ṣẹ́ wa èmi ká mọ́ kí n pọ́ lórúkọ tánù ń jẹ́ ẹ kà sí èmi olóyè ewé ń jẹ́ àdùbí ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo olùbàdàn tá a wà yìí wọn gbọ́dọ̀ fi àjòyè àwòdì ká mọ́ lè gbé adìẹ ẹ̀ǹdẹ̀wò ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí àwọn egbògi wa ẹ máa bọ̀ fún tí ń jẹ́ kòkòrò ara àìsàn ilé ìdí rọpárọsẹ̀ tẹ́ bá wò ó ran o kòkòrò ara lè fọyàn lójú ewé àtegbò tán àmọ́ ọmọ wa ń lò mo ti ṣe sílànà ọmọ tó tó mo ti ṣe sílànà tòde òní olómi ní ọ̀fọ̀ àwọ̀ká tinú san ara powder ní ọ̀fọ̀ àwọ̀ká tinú ẹ̀jẹ̀ ẹ kà sí mi ní ẹlẹ́rùmọ̀kẹ́ compound òkè ọ̀fà bàbá àṣálẹ̀ láti ibikíbi ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ̀kalẹ̀ lọ já òjé ìdí ayùn rẹ ẹ béèrè bí wọ́n ti ń tẹní láàrin ọjà ẹlẹ́ lọ sí òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ẹ sọ̀kalẹ̀ ní apá ọ̀tún yín bẹ́ẹ̀ bá dé bàbá àṣálẹ̀ ti rákọ mọ̀nà wá ń bẹ̀ ẹlẹ́ ń bọ̀ wá sílé bàbá ewé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí òun náà ní 08032601 tàbí 08053459223 08053459223 ẹ ní faisal ló gbá o.
1: ẹ ṣeun bàbá títí ọjọ́ míì tá láǹfààní àti pàdé mo kí yín o fẹmi ogunyẹmi rèé ẹ ti gbogbo ayé ń pè ní ológbòrò ọmọ bàbá tí ń bẹ lé lérú a ní faisal ló gbá ẹ kú.

0: ẹyẹ bí ọkùnrin sọ wọn ní gbó ewé ń jẹ àdùbí tradu medical clinic ló tún ṣàyọ pẹlú ọkùnrin egbògi tí wọn fi mẹjìlẹ gbé kalẹ ogd powder tún kan gbà kan egbògi tó ń palẹ àìsàn mọ lágọọ ara ogd powder ojú tó ń ṣú ara yíyún ẹfọrí agbá gbígbà ọwọ àtẹsẹ tó ń kú tàìtàì kòkòrò inú ẹjẹ pẹlú ra kó gbà bẹẹ pẹlú ìmọtótó ni wọn ṣe egbògi oníbejì ó wà ní gbogbo ẹka iléeṣẹ ewé ń jẹ àdùbí tradu medical clinic ẹlẹrúmọkẹ compound òkè ọfà bàbá àṣálẹ bus stop ìbàdàn ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ṣe telephone 003-326-0141 tàbí 0805-345-9223 OGD powder ògidì ní nítòótọ́.
1: Ìkànnì adẹ́rìn

0: Bosonu
1: en lo wasan baba wa e so fun olohun oluwa gbogbo ku je ku denu aye baba wa oluwa so de tetere oluwa bi baba wo oluwa wo baba pala
2: be ohun oluwa bi baba ohun oluwa bi
1: dadi eyin ni sa
2: emi
1: be ni sa
2: lo adu awere olugba
1: dadi be mi se dari ni
2: emi we oluwa na tun de to da da tun ba
1: ah dan se to ye se wa gba mi bayi
2: wa ji wa lu mi
1: ah dadi mo le lu nko
2: wa ji
3: 32 FM 95.9 ojo gbogbo kigerin
4: Oluwa gba ope wa mi ah alani lona asina fun ni abani sese yori alagbawe eda ah Oluwa gba ope wa mi ose yi ma du adan le wa ma mure wa gbogbo wahala ta ti se koja emi mo ma se ile fun alose Oluwa gba ope wa mi gbogbo eni to damu lose to koja e na woli ni tin so fun mi idamu yo ni ba wo ose
5: mi
4: in the mighty name of Jesus. Nobody will go me a sibe omi to ma ti we loni.
5: Yes sir.
4: Ah, take your for ninu e o. Olorun bo ko wa to ba ni anu ti we ko fi. To ba ni owo ti mo ma ni ke ti se ko bi owo yen sinu e.
5: Mo
4: so fe pe ta ba tin pari agba ma yo owo yen ko pepepe ko to do e. Wa ti lori doctor bi wa ma lo de ti pa to wa lo de bi kan. Wa wa mu owo yen wa da ko mu wo je. Wa ni ta gba no ni be da mo ti so fe gba tan. So ma je nse ma so pe ko gbo mi si ni re do mo. Gbogbo won to ni document ko gbe ti awon apere gbagbe. Ase jade ose yi ma to wa. I know say you might do
5: ah me
4: gbogbo ta ti damu se lo se to ko la
5: ni ro lati ma se lo se
4: me oluwa ni gbogbo en to fe gba iwe ri ni sa mo pe be
5: eh
4: ti jade lo ti lo se to ma bo
5: si ah me
4: mo lo ma bo si
5: ah me
4: gbogbo en ni gbo mi to fe gba we gbe lu
5: yes sir
4: e wo ti lo fe do mo ni lu lo
5: eh yo
4: ase ma sise fun
5: me
4: o ma bo si
5: me
4: ma gbagbe yo ti mo ni olu
5: gbagbe
4: o wa very very important
5: yes sir
4: that ni o mi ma gbagbe owo ti mo ni ko fi si
5: yes sir
4: lo gba ro ba to ni aye ati orun a ma raje jo lo
5: se
4: a ma rowo lo se a ma ri owo lo se a ma rowo lo se ona ma la fun lo se gbogbo to le tele o ni ma je mu de ba mi so o so na ma yo lo se yo o se no lowo o se ti loju o se je di de o se go to tun lo ko je o se ma jara fun lo oni ko da ile ise ti eni mo n gba to iko
5: mm
4: yi ko wa fe ma do duru oni ma jamu ni awon ibi se ti ko gbe lo gbe ah o le ga ti e ma ni wo ni ara n ti mo se ko wa leko ni yen pe ka mo ise wo ni ise wo ni ise pa ko ise pa so ise apostle ise apostle ise teacher ise teacher gadi tu ba je pe ni wo ni ah e o ya ko ti mo gbe te so ma gbe ile ise yo godo close da e je gbo bua gbogbo agbara to ko rajo gbogbo ifa to ko rajo gbogbo emi to ko rajo to lo wo ba ise wa je loruko jesu emi ma tere e ba agbara yen sofo anu sise fun wa ide de da in the name of Jesus gbogbo bi to ba tin gbo mi patapata oruko mi ni woli hi o ajilori sile se ranse Christ Cathedral Crusaders CAC atamata se to lo ba gbe bujoko agbara anu le kale si oruwo lona to gite gbe da ni gbara do ah gbogbo ọjọ kẹwàá nínú oṣù lọ máa ń ṣubùdó agbára ló máa ń sọ pọpọlọpọ ẹ lísì ojoojúmọ kan náà wá wòlí òní ní ọjọ tí wọn máa ń lọ àkànṣe àdúrà kan wà every on the ten ibi tá a ti máa ṣubùdó agbára aago mẹwàá àṣálẹ náà máa ń ṣe programu oníbàkúbàdà lẹka yọ ń bọ lóru rọ àwọn èèyàn wà gbòbùdó yẹn lóru wàá sọkalẹ kó dúró tó mọ kí ló máa wá ṣẹlẹ ẹrí náà ni ọdún every friday la máa ń gbọdọ àníbẹ àkàṣì àdúrà ní gbogbo ọjọ friday ní olùwò lọnà tó gbèsè gbẹdẹ aago bíi mẹjọ làwọn èèyàn ti máa ń dé ayọkọ ya lọ dúpọ ọba àwọn ọba ọba tí ń bá wa ṣe à ń sọ ńṣẹ à ń gbà ó gbà ṣe kì í ṣe pàṣẹ agbára wa à ń ọba àwọn ọba ló fọlọ àdúrà wà á kàn gbé ọwọ rẹ sókè wà á já kí ògo fọba àwọn ọba ọlọrun tó lògo ogo ẹyin ò lè pípẹ gbé ẹnì kẹrin wà á kí ògo tó bá bó yá o. ṣẹ́ tẹ̀sùn tó fi bá ti pásọ̀ jọ ìdí rè olùṣọ́ àgùntàn àti àgùntàn always mágùntàn ọba bá lùṣọ́ àgùntàn ọba lágùntàn yóò wà àgùntàn kì í ṣe wòlíì wòlíì iṣẹ́ níta lọ ń bá ń gbogbo ògbà wọn ń dúró ti wòlíì ń gbogbo ògbà pásọ̀ ní ń dúró ti kì í ṣe iṣẹ́ wòlíì wòlíì ló ní ọjọ́ ẹ̀sìn èèyàn àbí ọjọ́ ìdààmú èèyàn ló ń béèrè wòlíì kan bí wọ́n yìí tó tẹ́lẹ̀ ẹ̀hún tí ọba yí ọ̀pọ̀lọpọ̀ máa ń láyé wọn no ilé ayé ti bàjẹ́ iṣẹ́ ìsìn ti bàjẹ́ ó lè ó ti dàgbò bẹ́ẹ̀ fìfì rúfú wa so everybody now ibi tó bá ti ń gbọ́ prophet doctor kinní kan tó wà wò pé òun náà ṣe sunday service fún ọ ẹgbẹ́ ṣe morning devotion ẹgbẹ́ ṣe sunday school ẹtù bọ́ọ̀bẹ ẹgbẹ́ ṣe sábìsì ẹtù bọ́ọ̀bẹ evening program ó ti di àárọ̀ monday ẹtù bọ́ọ̀ṣẹ́ àkànṣe àbúrò àkànlọ́jọ́ monday láàárọ̀ youth program ní ẹ̀sẹ̀gùn ìrọ́lọ́wọ́ àmì it's not a prophet you can't be a prophet and at the same time be a pastor ọjọ́ ìpọ́njú ni wòlíì wà fún tó bá ti ẹni bá ti wà ní sọ̀rọ̀ àǹdí sí wòlíì àwọn náà ń pè ní ọmọ àwọn wòlíì ọmọ àwọn wòlíì ẹ̀kúta wọn

0: fọ baba wa gba dua fọ ni o wa ma so nkan to ba ri fọ ti en ko ma so pe be ni be ti yin na ni a nkan ni baba wa na le so yen a isoro ti mo ni na le so yen o ni o se godo bi e ko wa so pe ta aye re tan o wa bo be ku ni eh nkan to kan le no a ma bi woli ni woli le ni ta bi for the purpose fun itoni woli ni imole o lo bi je pe ikan ton lo fun ere ikan ton point mo so ni pa five fold ministry tele ni we have apostolic ministry awon apostolic ministry yen ọpọlọpọ mo se ise pastor ni die die nitori bi to ba se pastor won si dele die woli ko se woli o ki se pastor we have the evangelist we have the teachers we have the pastors amọ woli lo daga to ikan ke daga to le dagbo ba e ba e wo le tun le ni ni iro o ni kan le dagbo is a ministry on his own for edification of the body of Christ na en lati bi to ba ti dojo e won wa bere pe awon woli da to mo pe bibeli so pe ni bi to ba ti sin awon woli o ni awon eyan mi se gbe. So we should not make mistakes. People are still making mistakes. Although most of the money that you know, not to clear you back. You must say, you go go anybody that talks to Kale Wuli, man. No, not like that. It's okay to buy that talks to Kale Wuli. Wuli, let that talk to Kale. Go to the pastor talk. A typical Wuli. People say, you only want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you want, you so go on to pastor lenu o go so long lenu but you don't listen to your pastor and you don't listen to the teacher of the world I want to call you like to call you in your olorun time e ti se lodi si olorun your pastor is very essential and important and we know you olufo agutan jesus ni pastor pe ta ninu yin ti agutan kan yo so ni to ni te ninu ogorun to ni 99 to ku sile lati wa ikan yen olorun gbo woli oni wa e oruko mi ni woli ajilori and tamatasi alo bere le tan ti ile tan ni mu lo ta mu wa ki to ba dojo ewo lo wa woli wa ti woli ni ko abiwa okan olorun pe kini igbese to ma je kini rin to ma rin nigba to ri pe won be si wa ketekete ninu iwe ti won pe ni first Samuel chapter 9 ibe ni o ti de ikorita kan ki so to be si wa gutan baba e ketekete baba e kini won wa kiri wa kiri wa kiri won ri nigba to de basis o lo si pe kini esi eniyan olorun kan wa ni ilu yi o si se okunrin olola gbogbo eyi to ba si wi ni ise wa ki a ti lo ebe boya yoo fi ọna ti a o gba kan wa every woli ọlọrun ọlọla ni wọn ìdí rèé tí mo bá dójú ẹ lẹwà wọn wa ẹni woli tó bá dẹ fílẹ síbi ọwọ kò ní tẹ tó o bá ti jẹjẹ kú jẹ bẹẹ ni mo sọ fún sa tó o jẹjẹ kú jẹ òsun tó níyì tó lọra báyìí lọra nǹkan báyìí nǹkan báyìí kó o mu wa lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí kó o mu wa tàbí lọ ṣe kó sọ fẹ kó lọ gbégbé tẹ ọ bá dẹ gbé very good àdúrà gbà yẹn dá nǹkan òlè lẹyìn tó wá fọdọ mi òlè àdúrà yà sọ mọ́tàtì tẹ́lu wá sọ fún oṣù àwọn ìjọba ìlú ọmọ wa o ìjọba ìní màá gbà lọ́wọ́ rẹ o kò possible kì í ṣe pé torí mo ní tó tó tàbí mo ṣe aláìní kò í ṣe pé tó kì í dà jẹ́ pé mo ṣe àìní ṣùgbọ́n àǹsà láti tẹ̀lé ohun tí bíbélì sọ ẹnìkan dẹ̀ gbọ́ mi ó wà nínú ìṣòro kan ẹ̀mí wọn máa dá sọ̀rọ̀ rẹ ẹ̀mí wọn máa dá sọ̀rọ̀ wa ẹ̀mí wọn máa dá sọ̀rọ̀ wa ǹdàmọ́ ẹtí ni mo dúró the truth of the matter tí mo fẹ́ tí mo bo yídì múlẹ̀ mi ni pé wòlíì kì í ṣe ẹni tán wá lọ lójoojúmọ́ nígbà tó bá dé bẹ́ẹ̀ ẹgbẹ́ ṣe sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹgbẹ́ ká wá wòlíì kẹgbà mi nígbà tó sọ bẹ́ẹ̀ sọ́ọ̀lù ni sọ́ọ̀lù wá pèdè kan ó ní sọ́ọ̀lù sì rí pé bí àwa bá lọ kíni àwọn òmùlọ fún ọkùnrin náà nítorí pé àkàrà tẹ́lẹ̀ àgọ́ wa kò sì sí ọ̀rẹ́ tí a mú tọ ènìyàn ọlọ́run náà kí ni àwa ní ẹ̀rọ tọ́pọ̀lọpọ̀ yín máa ń ṣe it's all good kó wá forí lè máa lọ sọ́dọ̀ wòlíì kó lọ lọ́wọ́ òfo it's wrong ara ohun tẹ́ ń ṣe kí àdúrà yóò fi gbà kó nìyẹn èmi wòlíì àdúrà àtàmọ́tà tó lórúkọ mi èmi ó sọ bọ́lọ̀ ń ṣe rán mi ara mi níṣẹ́ mi ìṣẹ́ ń ṣe wòlíì 20 àbí 40 years so tí mo bá wá ń sọ fún ẹ pé báyìí ọlọ́run ti gbà ẹni òótọ́ ni mo fẹ́ sọ fún yín kẹ́rù ohun tí màá jẹ ọlọ́run ti fún mi ìkọ́sí ni jẹ́ jẹnu mi lọ mo sọ fún ẹ̀kan lọ́jọ́ kan àròlí lágbájá kan mọ́tò ẹ̀ tó ta sí ilé tó kọ́ tó 89 ó ṣe kinní kan ìṣòro tiẹ̀ nìyẹn tèmi ni pé mi sáà sùn ayére tó bá dẹ̀ jẹ́ ayére ni mímọ sùn ló dẹ̀ jí don't compare me with anybody pẹ̀lú tó ní ọlọ́run fún ni ọlọ́run ló fún ọlọ́run ló mọ bó ṣe ń pè tó ní kálukú gẹ́gẹ́ bí ó ṣe wù ú nìta níbẹ̀ níbẹ̀ sí sọ̀rọ̀ kan ó ní fún àwọn kan ó fún ọ ní tálẹ́ǹtì mélòó ó ní ó fún ọ ní tálẹ́ǹtì márùn-ún náà ó ní fún ẹlòmíì náà ó fún tálẹ́ǹtì méjì ó fẹ́ yàn kálẹ́ yọ kan ẹyọ kan tó fẹ́ mi yìí òun náà ni mo múra sí gẹ́gẹ́gẹ́gẹ́ èmi ò rọrí mọ́lẹ̀ òun tó sọ ní mátù nìyẹn inú wo mátù tó ti sọ̀rọ̀ ìyẹn mátù chapter 25 ó wá bẹ̀rẹ̀ sí ká ó ló fọwọ́n kan ní tálẹ́ǹtì márùn-ún ó fẹ́ nìkan nínú méjì ó fẹ́ nìkan ní ẹyọ kan ẹ wá wòsàn ibi tẹ́rọ ọlọ́run ti bà mí tó bá kábẹ̀ dáadáa wà á rí pé ìgbà ìgbẹ́ yín àtẹni fún ẹyọ kan o àtẹni fún ní mẹ́rin ní méjì o àtẹni fún márùn-ún onímárùn-ún fi tẹ̀ ṣọ́ọ̀bì mẹ́wàá onímẹ́jì fi tẹ̀ ṣọ́ọ̀bì mẹ́rin ẹlẹ́rọ kan tó lọ ní mọ́lẹ̀ lójú ìyàgbé tó tún lè pè ṣùgbọ́n oníméjì yẹn ti ṣiṣẹ́ ojú mẹ́rin àtẹnilo mẹ́wàá àtẹnilo méjì èrè kan náà lọ́dọ̀gbà tó èmi ẹlẹ́rọ kan náà mo ṣe jókòó sí ká má bàa ti padà dámi lẹ́bi níjọba ọ̀run nítorí wípé ohunkóhun tó wù ká ṣe nílé ayé yìí ẹgbọ́n mi sà ọjọ́ kan ń bọ̀ bá ní símọ́ ọjọ́ yẹn ló lẹ́rù ọjọ́ yẹn ló léwu ọjọ́ yẹn ló le gbogbo tá a bá ń ṣe nílé ayé yìí ẹ wo aṣọ tó wọ̀ sọ fún mi aṣọ tí ò ní gbó tí wọ́n mí ẹ̀wù tí ò ní ya gbogbo ohun tí à ń lé gìrìgìrìgìrì ó máa tán ìwà bàbá máa tán bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn baba ńlá wa tó wà nínú bíbélì ìtàn wọn là ń kà tí àṣà ní kí n rí àdúrà ẹni tí ta bá ń ṣe ọjọ́ àpọ̀ ìtàn tó dáa sílẹ̀ òun ló máa rántí orúkọ mi ni wòlíì àdúrà àtàwọn ẹ̀rí ìwà láàyè rẹ̀ ògo ò ní jà wá mọ́ so ipo ló ti ní ìdí wòlíì nígbà tí ìṣòro bá dé ni ìwé second king ní chapter 3 nígbà tó ogun dé tí àwọn ọba mẹ́tẹ̀ẹ̀tọ̀ omi tó fẹ́yà sí mọ́ tí wọ́n ti dójú ogun wọn àká wòlíì kó tó lọ mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ wàá bẹ̀rẹ̀ nǹkan ó ní pé wòlíì kò béèrè pé ṣé ká lọ àbí a má lọ ìwé four samuel chapter 30 dávidi ọba òjèdè lọ fẹ́rẹ́ àwọn olórí pípé the lowest what to call divine instruction and divine direction pé báyìí ni ká ẹ ṣe rìn báyìí ni ká ẹ ṣe gbà ìbílọ̀ nà àbáyọ wà ó bẹ̀rẹ̀ ṣé kí n gbé jẹ gbọ́ ọ̀sán ṣé n ti ṣe ìtẹ̀síwájú kí n lé wọn onídìí bá dẹ̀ lé wọn ṣé màá bá wọn bí n bá bá wọn nǹkan tí mo torí bẹ́ẹ̀ lé wọn ṣé màá rí gbà people don't fit listen to that ẹnìkan bá mi sọ̀rọ̀ láti ìlú òyìnbó sí mò ń gba kọ́lẹ̀ lórí fóònù bẹ́ẹ̀ ó ní dádì oyin yẹn máa lọ tó ní mo bí ẹ ń béèrè ó fẹ́ fà jùlọ wọn ní àdúrà èlè ní atamátà tó yìí ní béèrè owó lọ́wọ́ ẹ̀ lóògùn ní mi ẹni bá lè jẹ́ àti gbowó ọwọ́ ẹ̀ ló máa lo lè bú nìyí ó yà ní sọ́yìn sá mo ní bí o ṣe ń sọ̀rọ̀ bí mo ṣe sọ̀ mo ní bí èmi ló pè fún ẹ tí o ti gbé gbèsè tí o yẹ kó o gbé kó o yẹ máa sọ tí o yẹ kó o sọ ní. Ó wá lùsì mo níta ló ní ó contest election mo ní ìgbésẹ̀ tó yẹ ó gbé kò gbé kó tó lọ contest ọ̀pọ̀lọpọ̀ yìí lọ́n contest ẹ gbódò bọ̀ yàrá owó ló lọ ń há onímájẹ̀mú sọ fún mi wípé báyìí báyìí báyìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìyọ̀lẹ̀ ó kọ̀ọ̀kan kọ́ ṣe làdúrà àbágbà làdúrà àbágbà ó ti ná mílíọ̀nù sí àpẹ pátápẹ́ kò tún béèrè fún ilé ìlú òyìnbó lọ jókòó sọ ló wá ṣe gidigidi nínú ẹ kíní kankiri kan ó wá tún sáwálé ó tún bòdò ó tún ti kápadà báyìí ló wá ń tún pè mí tó náà gbogbo ìgbà tó tún ti padà nǹkan tún ti dàrú mo ní ó dàrú òun lọ bó orí rẹ ni wòlíì iṣẹ ni tó onídìí ní gbogbo ìgbà ṣùgbọ́n onídìí láti máa jẹ́ kí wòlíì mọ bó ṣe ń lọ tàbí kó sọ bó ṣe ń lọ fọ ẹnìkan gbọ́ gbogbo bí tá ọlọ́run ìṣẹ̀dá ò ó yà wá dá sí fún wa ẹ̀mí mọ́ máa dá sí fún wa in the name of Jesus. ẹlòmíì ohun tí ò tó nǹkan kan fi bá nǹkan jẹ́ ọlọ́run bọ̀ mo láìsí ìrìn àjò kan tí ọlọ́run jẹ́ tí ojú ìjọ́jọ́ àkórí nígbà tí wọ́n tọ́ fẹ́ lọ jagun wáyé ọ̀nà ẹ̀jọ̀ háìwò àwọn táwọn máa parí nítẹ̀ẹ́dú mélòó kan háì bá jí ìṣẹ̀lú wọn náà bá darí dé tó yẹ many of you tẹ ń gbọ mi ẹlòmíì ò rọmọ bí ẹ má jẹ kí n tẹyìn ọkọ tó fẹ kà bí mo ń bẹ tí ò ikú torí pé ọlọrun ò ní kó lọ bẹ bẹẹ nìkan obìnrin kan wà lọdọ mi ní ọjọ tuesday ní abẹkúta mo wá ń sọ fún mo ní mo rí ìgbéyàwó níwájú ọṣùgbọ́n mi ò rí rí ládi òwò tẹ òun ti má rí lóòótọ́ òun òbí mo ní kò ní bí mọ ń bẹ mo ní kò lè bí mọ ń bẹ torí pé kì í ṣe bí tó ń lọ nìyẹn ó ní kí ni a ó ṣe sí bí àsan sẹ́kẹ̀tì sí a máa ń rí tí wòlíì máa ń rí nǹkan ṣe sí o bí àsan sẹ́kẹ̀tì sí ó jẹ́ pé wòlíì ò ní rí nǹkan ṣe sí yóò kàn sọ fẹ́ pé rí báyìí ó ní gbogbo àwọn tí a ti pàṣẹ mímọ́ tọ́ àwọn là ń pè ní ọmọ ọlọ́run tá a bá ti pàṣẹ wọn darí àfikẹ́ mímọ́ bá darí ẹ pé bí eléyìí ojú ẹ bàjẹ́ ó ń dádì mi ò máyì o tó bá jẹ́ pé a máa ṣe ètò àdúà a máa ṣe ṣe àwọn wòlíì àwọn àgbàgbà ẹ ti lọ sọdọ wòlíì tó máa dógún owó tẹ ti ná ti tó 5 million ẹ ti lọ sọdọ àfẹ ti lọ sọdọ babaláwo ṣé ìfẹ ọlọrun wà bẹsà ẹyin ò mọ fóun tí ọlọrun ò bá lọwọ sí kò ní wọ ó yẹ kẹ lọ find out dáadáa nípa ọlọrun mo sọrọ kan lórí television mo ní ọlọrun kọ ló dá nàìjíríà o àwọn òyìnbó ló dá nàìjíríà ọlọrun dá ilẹ yorùbá ó dá ilẹ ibo ó dá ilẹ haúsá gbogbo tó ń dàrú lẹ́ni àti tí àwọn táwọn bá sọ̀rọ̀ àdéhùn ẹbí tó lè sìn láti gbọ́ pé kí ni ọlọ́run fẹ́ ibi ni mo ti so so tele ngba gbo so pe obi ni o wole sin atiku ni o wole tinubu ni o li wole oluwa ni ti so yen ati ti ba se ni pe ko December 18, 2022 ni mo to fun omo ni oluwa so fun bi pe obi lo ma ni ariwo LP 1 LP 40 LP 50 ariwo e mo ni atiku ni o fe ko wa be mo ni gbo oluwa so pe tinubu ni o wole o amọ to ba ri wole tan e lo mura adua to ba wo ni ba pe ko ni wole ko ni wole mo ni yo wole o kuku wole ṣugbọn mo bere to adua to ni o mura kini to ma adua ni iru adua wo ni o wa lori facebook omo kan loyin tasiko to ri call device so iwo to ngbọ mi there some certain things to ba gbagbo e ti o ni gba oruko mi ni woli adura ta mata je npo elu tito awon to je pe o kan lo gbe tẹyin ki so adua gbo wa correct ero ṣugbọn e fe ma to woli elo ni ki mu wa elo lo ma to mi na àwọn ìṣe wòlíì tó bá tó wá pẹ́tẹ̀ ní animal wòlíì tó bá lè rí 300 sí tó bá rí 2 million sí tó bá rí 5 million sí ẹgbà àbá kálàmbídà yìí tọwọ́ bá ní lórí ìbò tọpẹ́ ẹ̀dì mú ní kò ní wọlé gbogbo wọn sọ kódà èló ní kán lọ wá sí ni tẹ́ṣẹ́ sí mú ní kò lè wọlé ọlọ́run ò kọ̀wé ẹ̀ síbẹ̀ mi ṣùgbọ́n sọ́kù ni kò lọ kọ̀ǹsẹ́ àtẹlẹtọ̀ mú ní tó bá lọ kọ̀ǹsẹ́ yóò wọlé àwọn tí mo sọ fún gbà yẹn tán wá sọ́jọ́ ìjà aládàáni sí ìtòmí sọ ọ̀pọ̀lọpọ̀ yín olóṣèlú kan wá mi wá bí wọn sọ bó ṣe pọ́n ojú ọ̀fẹ́ kọ̀ǹsẹ́ mi ẹ̀kẹ́ ni ó ní ìrántọ́ ìrìn aláró ìrìn bó lè mú ìnà ní ìsìn tó o lè mú ìnà kankan ṣé kí n fẹ́ lámọ̀ràn ó ní gbọ́wọ́ ìrání gbọ́wọ́ ìrìn ẹ̀mọ́ òríwòrí ẹ̀mọ́ òríwòrí ẹgbẹ́ ti náwó ti jábọ́ ẹ̀ẹ́fẹ́ gbòótọ́ orúkọ mi wòlíì àdúrà tọ́wọ́n ẹ jẹ́ àgbàdo ẹ̀yọ kan ẹ̀yọ àdúrà kan ni olúwa jẹ́kọ̀rọ̀ rẹ yé mi wọnú ọkàn mi àti ayé mi kó o ṣe olùdarí ayé mi fún mi ó yá fún mi mọ̀ ọlọ́run àti lẹ́rù gbogbo ọlọ́run àtàmátà sí ọlọ́run tó ní àṣejọ ṣe olùdarí ayé mi wọ́n ṣe olùdarí ayé mi sí amọ̀nà mi ṣe olùdarí ayé mi sí amọ̀nà mi ṣe àtọ́nà mi mọ́tàjẹ́ kí n máa ṣe wàhálà lásán mọ́tàjẹ́ kí n máa ṣe wàhálà lásán olúwa sí amọ̀nà àti olùdarí fún mi jésù olúwa wa kò tó síbẹ̀ wàá gbàdúrà tóbi yìí òun làwọn ẹ̀rí ti máa ń pọ̀ ẹ wo bí wòlíì ló máa sọ pẹpẹ prógíráàmù báyìí ọjọ́ prógíráàmù ni wòlíì ó lọ́jọ́ báyìí ló rí wòlíì ó lọ rí wòlíì tó wá sí rí wòlíì ọ́ máa ń lọ ni àfi ọlọ́run tọ́lọ́ àfi ilé tọ́lọ́run bá ní kó dá tọ́ọ̀kì kalẹ̀ tọ́bọ́ wá ń wá pásọ̀ tọ́ọ̀ṣì ló mọ pásọ̀ rẹ orí ọ̀fẹ́ tó kàn máa dígbà ni pé bó bá dúdú ẹ̀ ilé tó gbé lóṣẹ̀ máa tú lóṣẹ̀ máa mọ́jọ́ ṣé dájú wà nílé kàn máa sọ ẹ̀ kàn lọ́pọ̀ náà tí wòlí òótọ́ ni mo sọ ní ìbẹ̀ tí ó lè má ọ̀pọ̀lọpọ̀ lè bú mi o wọ́n bẹ̀rẹ̀ má tẹ̀lé ohun tí mo sọ wòlíì ìfẹ́ tó ń ṣe jókòó tàbí tọ́ ọba fẹ́ ọtọ́ bá jẹ́ ọmọ létí ẹ̀ tó ń pè ní ọmọ àwọn wòlíì àdúgbò ló lọmọ létí bẹ̀ wòlíì ló ní àwọn ọmọ wòlíì ìsìnbáyì ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ọmọ wòlíì wọ́n ti lọ dúró sọ́ńdà pásọ̀ yàrá àtọmọ wòlíì wòlíì ó mọ̀ pé àrí òun ríran òun lánà ìjìnlẹ̀ ṣé bó yẹ kó lọ dúró sọ́ńdà wòlíì ni kó lọ kó ẹ̀kọ́ kún ẹ̀kọ́ wòlíì ò ní sọ kó pé pé báyìí ló ṣe tradition ṣùgbọ́n yóò kọ ẹnu tó bá kù bet ọ̀pọ̀lọpọ̀ níbo lè rọ́pọ̀ sí yá oh my god ibi tí mò ń bá ọ sọ ni pé ìpè oníkálukú yà ọ̀tọ̀ọ̀tọ̀ ó bẹ̀rẹ̀ yẹn lọ múra ó wá tún di on the pen ọjọ́ kẹwàá nínú oṣù keje ẹ tún máa bọ̀ ìbàdàn ni kó wá olúwo lọ́nà tó gbé tiẹ̀ gbẹ̀dá wá tún ṣíbùdó agbára ẹlòmíì ò kí ń mọ̀ wípé inú kan wà tó ń pè ní májẹ̀mú wòlíì lóní májẹ̀mú lóní èdìdí lóní àṣẹ ọ̀rọ̀ àti ìtọ́ni ọjọ́ iṣẹ́ òru ni òru náà máa ṣíbẹ̀ ẹ mọ̀ fi ṣeré ẹ mọ̀ mú láwàdà ọjọ́ tí wọ́n pè lọ́jọ́ wòlíì nìyẹn gbogbo ìlú oníkálukú ó ti wá wá ẹlòmíì á ní kò síbi tó wò lérí àìmọye kí n ti máa gbàdúrà fún yín ní àtẹ̀ṣe àdúrà ẹ̀kan lóṣù yẹn ó sì di ọ̀nà ìtẹ́ lágbo ọba tó dájá tó yàtọ̀ sáwọn pírẹ̀yà tá ń ṣe láti ibi kẹ́ndé bìkan mo gbàdúrà ogun níjà ìwé àtẹnu mo kàn jẹ́ kó mo yàtọ̀ láàrin wòlíì àti pásọ àtàkọ́sù yẹn wọn wọ́tẹ̀lẹ̀ lẹ́yìn ó ṣe yàyàyàyà no ọmọ wòlíì ni wọ́tẹ̀lẹ̀ wòlí lẹ́yìn láti àwọn tó ń ṣe tẹ́ ó lè ní kí wòlíì ìdájọ́ ti kalẹ̀ ṣùgbọ́n àwọn olùsìn níbẹ̀ pásọ̀ bídọ̀ wà níbẹ̀ ò ní jìyà mọ́ ṣé àgbàdàn èèyàn ti máa ń sọ ẹ̀rí ìwọ náà máa lẹ́nu ẹgbẹ́ ìyá àwọn èèyàn orúkọ yín ẹ sọ̀rọ̀ sókè àdúgbò tẹ tí wà fún sọ́nà àtẹ̀mẹ́tọ̀ yìí ṣe fún mi.
1: Orúkọ mi ni Funmilayo mo wá láti Bàkàtà rẹ̀ ó ṣẹlẹ̀ wípé ní February ni mo wá síbí ibẹ̀ yẹn la sọ sí so ìgbà tó wá di tẹ́ẹ̀ wọn ni pé a lọ sí ibùdó agbára so ìgbà tí mo gbàdúrà yẹn tí mo ṣe àjò akọrin aṣegbogbo ẹ̀ ìgbà tí mo délé ọjọ́ kìíní ọjọ́ kejì nri nkan mo ti na iwaju oba to even awon mi mo si iwaju oba to laye ati orun
0: on
1: the 10th of February
0: ben ogun to ti se oni beri
1: ami
0: ori pe o so eri ododo fun awon eniyan olorun aye re ma mu eri to ti
1: ami
0: in the mighty name of Jesus mo so jade gbogbo eni ti o leri ama let ban in the mighty name of Jesus. Everybody love prepare upon the 10th. Atuma gundu go agbara yen. Bi Olorun ti mo mo sise. Ni se ni pa pata bi agbara. Oni go se ni pemi mi. Iwo Olorun awon mogun wi. Alagba oba to la ye ati orun. Gbogbo eyan. Lo mura lola. On la Friday yi. Nkan ma sele. Oluwo lo nbo. Lona to gete gbeda. Ni ni Ibadan. O ma ni agbara ju. Ti Oluwa ni ki sele lori lose yi. Ogun ti fi ni sese tan pe ni ogun asedanu ati agan. Ogun aseri. Olorun ma ba wi. Gbogbo ogun to ba ta ti fi yan sese. Oluwa ni ka ase. To ko Jesus Olorun ma segun yan fun. Oli ni tani tan lo nba lu dojumo tan joko si. Ki a lo re woli wa so pe e wa ni gba ta igba yen gangan ni ko wa. Igba ti angeli Olorun fe sise niyan. Ye o. Be lo wa. Mẹ ni Ọlọ́run bá wá ní kò ṣe bẹ́ẹ̀ ló ṣe. Ọlá Friday yìí nǹkan máa ṣẹlẹ̀. Olúwo ló ń bọ̀ lọ́nà tó gètè gbẹ́dá nínú Ìbàdàn. Ó máa ní agbára jù. Ẹja lọ ṣe òní sọ máa sùn. Máa fi ọwọ́ gbàbí sóbi ọba fọwọ́ gbàbí sóbi ọba yìí. A máa fọ orúkọ Jésù ní ẹ̀mẹ́ta. Ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan. Ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan. Á lọ Ọlọ́run àtàmọ́ta sí omi sàn. Màá sàn. Bàmílà màá là. amọ́dọ̀ ọba ẹ̀dọ̀ wòrí rẹ̀ gbọ́ wà á dẹ̀ ṣe ẹwà wo yorùbá ni wọ́n sọ pé mo ṣoore kò gbèbí ó lọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lalágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bíi wòlíì ní bí a yanu kò èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọrọ̀ ìrúbọ lẹ́nu mo ní ilẹ̀kùn orúkọ tó máa yín bẹ christ appear at amata sí 10824775050 àká nọmba náà nìyẹn bó o ṣe ń dá sí bá ọ̀nà ìṣẹ́ ogun rẹ̀ sí orọ́ náà gbogbo èèyàn bí aláwọ̀ gbà òbí ṣe máa ń ṣe nìyẹn o ọ̀nà ti là lóṣù yìí ó dẹ̀ ti là lọ́sẹ̀ yìí everybody bó ṣe ń gbọ́ mi lọ múra lọ́la ọlá friday yìí nǹkan máa ṣẹlẹ̀ olúwo ló ń bọ̀ lọ́nà tó ge tẹ̀gbẹ́dá nínú ìbàdàn ó máa ní agbára jù abẹ́ bridge ìwòrò náà ti ń wọkọ̀ olúwo wà á ti ráhùn tasí tó ń kọ́ olúwo olúwo olú ẹgbẹ́ dá tí wọ́n ń pè yẹn tá a jẹ́ kíta gbígbé láti wòrò kó jẹ́ sólú ojú ọ̀ṣù gòkè sókè níbi ẹgbẹ́ géètì olúwo ń bẹ̀ kó wá ní kọ́kadà máa gbé ẹbọ ní atamátàsí ẹ̀ ń tẹ́ ń gbọ́ mi lọ́nà ìkirè ẹ̀ ń gbọ́ mi lọ́nà gbọ̀ngàn gbogbo agbègbè yẹn ọkọ̀ tó bá ti gbé yín ẹni ó já yín sólú ojú ọ̀ṣù gòkè sókè lẹ́gbẹ̀ẹ́ fámásì yẹn kò ní atamátàsí ló lọ a ní agbára o tètè dé ni o aago mẹ́jọ ni kò ti dé láàárọ̀ bó bá ti dé láago mẹ́jọ program bẹ̀rẹ̀ oh my god tábà ti parí program lójú ẹsẹ̀ ni kánsẹ́lì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe dé sí ni àtètè dé ni àtètè lọ olúwo tó wà lọ́nà tó gẹ̀tẹ́gbẹ́dá ni àtàmátàsí ni ibà làwọn yẹn ti náà rí bí wùú ogun òní jà wá a máa bọ́ lọ́wọ́ ẹ̀yàn pé nọ́mbà yìí àmọ́ kí tó fẹ́ nọ́mbà tó máa tètè èèyàn méje péré ni o méje ni o tó bá kọ́kọ́ pè màá gbàdúrà fún ẹ màá sọ bí tógun rẹ ti wà ìkílówó wà níbi ogun yẹn ta ló wà níbi ẹ àti fífẹ̀ fi ọkọ̀ ogun ẹ méje àkọ́kọ́ ni o àmọ́ tó kọ́ gba nọ́mbà yìí èké àwọn tó fẹ́ gba àkánọ́mbà ni bó àkánọ́mbà náà lẹ́kàn UBA ni o UBA 10 24 77 50 80 gbọ́n dáadáa o UBA ni o UBA 10 24 77 50 80 orúkọ tó máa rí níbẹ̀ christ artillery àtàmátàsí bó o ṣe dá sí ogun rẹ̀ ṣẹ́ ẹ̀yin kan tí ẹ fẹ́ lọ sórí whatsapp láti bá mi sọ̀rọ̀ ẹ fẹ́ jọ ẹ̀sẹ̀yà group mi máa fi ní nọ́mbà báyìí àtẹ̀yìn méje àkọ́kọ́ tẹ bá rí mi pé àtẹ̀yìn tẹ̀ tiẹ̀ fi ọ̀rẹ́ support ẹ̀ ọkọ̀ pẹ̀lú fi ṣúrù fẹ́ná kí ni nọ́mbà náà 0705 23 1 4 14 1 7 0705 23 1 4 14 1 7 èmi gbà ọkọ tó bá rí ipi àtúwọ́ tó fẹ́ jọ ìwọ àfàdùn tó ní whatsapp number mi náà nìyẹn ẹ lágbà ọba tó la yàtọ̀ mi ó di ẹlẹ́jọ́ ẹ̀mí lórí facebook youtube tàbí tiktok àjílóore àtàmátàsí prayer life ogun oníjà wa. Kí má bàa gbàgbé tètè dé lọ́la o olúwo lọ́nà tó ge tẹ̀gbẹ́dá látàmátàsí ló ń bọ̀ gbogbo tó bá rú ẹ lójú tètè dé ẹ̀mí wá tún àṣírẹ̀ wà á dẹ̀dọ̀ nínú jésù lọ́wọ́.
2: ọlọ́run àtàmátàsí o ó ṣe bẹ́bẹ́ ọlọ́run àtàmátàsí o àlàfẹ́
3: o. Àwọn ọmọ ní ìdánsá nínú ìbàdàn. Ṣé wàá lò ó? Wíì tún sílẹ̀ sí ọ̀nà àbáyọ̀kọ́ lọ́wọ́ mú. Gbogbo ọjọ́ Friday. Sáàgó mẹ́jọ òwúrọ̀ Láwọn èèyàn máa ń kọ́ra jọ̀kọ̀. Láti gbàdúrà la fẹ́ pé yìí. Bẹ́ẹ̀ni àdúrà. Láyé wọn náà wọ́n kánsẹ́lì máa wà lágbèrè wòlíì. Ọ̀ọ́nì lọ láti sọ̀rọ̀. Àpapọ̀ ọba ti kúnlẹ̀. Bẹ́ẹ̀ni ọlọ́run
4: ẹ̀yin yẹn à ń fẹ̀rí gba gbogbo àgbáyé àwa fẹ́.

lọ́sẹ̀ tó lọ ni à ń sọ̀rọ̀ nípa bí àwọn sójà mi tí wọ́n ṣe kóra wọn jọ nípa ìbínú láti sì rí dájú wípé ìjọba àgúyìrú sí gbogbo ọ̀nà láṣẹ bẹ́ẹ̀ táwọ náà tá gbé wálẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣọṣẹ́ o gbogbo àwọn nǹkan yìí ni mo ti sọ lọ́sẹ̀ tó lọ kí wá ni ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ni àgúyìrú sì ti ṣe bẹ́ẹ̀ ó ti kú Cornel Adekunle Fajuyi òun náà ti ṣe bẹ́ẹ̀ ó ti di ẹni ẹbọra òun náà ti ó ti lọ ó ti di aláàmù ti jẹlẹ́bàá ògiri àwọn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ yìí ní july ní 1966 wọ́n ṣe nínú ìbínú wọ́n ṣe nínú ìtara wípé àwọn olórí wa yìí ẹ ti pa wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kópa nínú kú july ọdún 1966 yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n rí gẹ́gẹ́ bí ìgbà tí àwọn ń gba ẹ̀san wọ́n rí bí ìgbà tí àwọn ń correct nǹkan tí wọ́n lè pè ní injustice against their fallen leaders àwọn olórí wọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti kú bí ìgbà tán sọ pé à ń gbẹ̀san ni o

àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ wájú ti lọ ẹ̀yìn tọ̀rọ̀ lọ wájú tọ̀rọ̀ lọ ẹ̀yìn ìgbà tó di August 1st ọjọ́ kìíní nínú oṣù kẹjọ ọdún 1966 Yakubu Gowon fún ìgbà àkọ́kọ́ ó borílẹ̀ èdè Nàìjíríà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olórí orílẹ̀ èdè fún ìgbà àkọ́kọ́ Gowon sọ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ èdè Nàìjíríà o pé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí la rí o gbogbo tí ń ṣẹlẹ̀ yìí náà ló sì yé mi pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ológun wọlé ológun wọlé a sì wọ́nà láti rí dájú pé àlàáfíà padà jọba a wọ́nà láti rí dájú wípé ìfọkàntán ni ó padà sínú àwọn regions nítorí nínú àwọn nǹkan tó fa wàhálà lákọ̀ọ́kọ́ náà ni pé lágbájá ọ̀fọkàntán lágbájá tàmẹ̀dù ọ̀fọkàntán tàmẹ̀dù pẹ̀lú gbogbo àwọn ìwàásù gbogbo àwọn ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ tó le jẹ́ kínú ẹni ó dùn tí ń sọ yìí nǹkan kan tún wà o tí ń rúgbó bọ̀ lábẹ́lẹ̀ nǹkan kan bẹ tíhun náà tí ń rúgbó bọ̀ o tí ń gbóná fẹlifẹli tí ń gbóná ya yòóyá bẹ bá wo bítàn yìí ṣe ń bọ̀ wá látilẹ̀ ẹ rí wípé gbogbo ohun tó jẹ́ foundation wàhálà wọ̀nyí nínú àwọn tí wọ́n dìtẹ̀ gbàjọba january 15 bóyá bí ọba sí dìtẹ̀ gbàjọba january 15 bóyá gbogbo ohun tá à ń sọ yìí bóyá àbá mọ̀mọ̀ sọ àmọ́ láti january 15 ó ti gbé ọgbẹ́ kan bẹ tọ́ dá ọgbẹ́ ọ̀hún ní ìgbà tí ọ̀jìnà ni

ìgbà tí gbogbo àwọn ìpèsè ń lọ láti rí dájú pé omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà padà sí bó ṣe yẹ kó rí. Àwọn ìbéèrè kan bẹ wípé ṣé kí ìjọba ológun ṣé kí wọ́n máa ṣèjọba lọ ni àbí kí wọ́n gbìyànjú láti dá ìjọba padà fún àwọn tí wọ́n níjọba civilian rule. Ara àwọn ìbéèrè wọ̀nyí ló já àwọn ìbéèrè tó nílò ìdáhùn. Àmọ́ gbọ́n ẹ mo ṣe sọ́lẹ̀ kan bẹ́ẹ̀ bá gbàgbé wípé tún ti ń rúgbó bọ̀ àwọn wàhálà kan tún ti ń rúgbó bọ̀ kí làwọn wàhálà ọ̀hún. Wàhálà yìí ó jẹ́ nǹkan tí ó lágbára débi pé òun ni ó padà wá sún Nàìjíríà wọnú nǹkan tí wọ́n pè ní ogun abẹ́lé lọ́dún 1967. À ń lọ bẹ́ẹ̀ o.

léyìn tó túmọ̀ sí pé lákòókò tá à ń sọ yìí láti bí ọdún 1960 ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ibo ni wọ́n ti travel tán ti fọ́nká sórílẹ̀-èdè nàìjíríà àwọn tí wọ́n ń bẹ ní kánò ń bẹ ń kánò àwọn tí wọ́n ń bẹ ń kàdúná ń bẹ ń kàdúná àwọn tí wọ́n ń bẹ lóríṣiríṣi àwọn ilẹ̀ haúsá nílẹ̀ yorùbá pàápàá nílẹ̀ ibo kódà lókè òkun káàkiri àwọn wọ́n ti fọ́nká káàkiri kàdúná Kano, Zaria, àti irú àwọn ìlú bẹ́ẹ̀. Tó jẹ́ wípé wọ́n ń ṣe àwọn iṣẹ́ òwò professional works oríṣiríṣi kódà lọ́fíìsì gan pàápàá ẹ bà wọ́n ń bẹ̀. Kó tó di pé àwọn ogun yìí bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń gbé ní rẹ́pọ̀ ẹni ará bí òfura sára ọ̀hún. À ń bára wa gbé nínú àlàáfíà láìsí làásìgbò ni. Àmọ́ lẹ́yìn ìgbà tí kù yìí ṣẹlẹ̀ ní January, ó ti di pé oníkálukú ti ń wora wọn pẹ̀lú ojú kan ṣe lè yọ ọ̀tún tamí ń bọ̀ ni àbí bò ni. Kò pẹ́ kò jìnà àwọn ìsúfe àwọn ìyọkẹ́lẹ́kẹ́lẹ́ sọ̀rọ̀ ti ń dún káàkiri láwọn ilẹ̀ Haúsá káàkiri wípé ó dàbí ẹni pé àwọn aráabí ìfẹ́ gbẹ̀san ó dàbí ẹni pé àwọn aráabí ìfẹ́ ṣọṣẹ́ o ó dàbí ẹni pé àwọn aráabí ìfẹ́ ṣe nǹkan kan o. Ẹnu lásán etí lásán ni wọ́n fi gbọ́ ẹnu lásán ni wọ́n fi sọ tẹ́lẹ̀ a ní ń kún wùrùnwùrùn bíi rúmọ̀ bíi nǹkan kan ni. Àmọ́ ohun tí ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bíi rúmọ̀ ṣàdédé ló bá di nǹkan tí aráalé ọ̀tún gba aráalé òsì lójú. Ó di wípé àwọn kan wọ́n lọ kóra wọn báwọn kan wọ́n lù wọ́n lálùbọ́lẹ̀. Gbogbo kinní wọ̀nyí ń ṣẹlẹ̀ ní north lókè lọ́hùn. Àwọn kan ń bẹ tó jẹ́ pé ní jàgídíjà gan nínú wọn wọ́n gbéra ńlẹ̀ láti máa lọ bá wọn tí wọ́n jẹ́ àlejò tí ń bẹ láàrin wọn láti máa lọ bá wọn jà láti lọ máa lù wọ́n láti lọ máa bá wọn ba nǹkan oko wọn jẹ́ ba nǹkan títà wọn jẹ́ ilé tí à ń gbé dáná sí ọkọ̀ tí à ń gùn forí rẹ̀ sọlẹ̀. Ọjà tí wọ́n ń tà wọ́n rí dájú wípé wọ́n kọjá wọn kó sórí títì wọ́n dáná sí. Àtáàkì bẹ̀rẹ̀ sí ní lọ ọ̀rọ̀ ti wá dọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ẹ̀yà tí wá ń kọjú sẹ́yà ló ní òkè ọya lọ́hùn ní north. Wàhálà tó ṣẹlẹ̀ lákòókò yìí ó di ohun tí ó ba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́rù. The violence shocked the nation. Ibo leleyi ti n bo wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ wípé ìjà yìí wà political o. Àwọn kan sọ wípé ìjà yìí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọjọ́ síta sọ pé ó lẹ́yìn ẹ̀yìn ọ̀hún ti padà níyì o. Ṣé ẹ rántí ọ̀rọ̀ ọjọ́ síta ní ó lẹ́yìn. Ẹ̀yìn tí a sọ pé yóò ní òun náà ní ti ní o. Ó ti di pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní má wọn kan wọ́n ti ń lù wọ́n nílùkulù wọ́n ti ń àtáàkì wọn. Àwọn tí wọ́n jẹ́ eastern tí wọ́n wà ní northern territories ó ti di wípé ọkàn wọn ò balẹ̀ mọ́. Àwọn tí wọ́n ti ń gbé ní rẹ́pọ̀ tí wọ́n ti ń gbé lálàáfíà tí wọ́n ti ń gbé ní gbẹdẹmukẹ ó ti di wípé àǹfààní bẹ́ẹ̀ ò sí fún wọn mọ́. Ó wá di wípé àwọn easterners tí wọ́n wà ní north wọ́n ń kẹ́rù wọn lórúgànjọ́. Wọ́n sábọ̀ wá sí east níbi tí bàbá àti ìyá àtẹ̀bí wọn wà. Wọ́n padà bọ̀ wálé wípé ẹni orí yọ dílé o. Èmi ò ní kú tèmi o ẹni orí yọ dílé. Lógún lọ́gbọ̀n lọ́gọ́rùn-ún láàdọ́rùn-ún. Nígbà wọ́n kóra wọn ó di pìtìpìtìpìtìpìtì wọ́n sá padà lọ lé wọ́n sá padà lọ bí a ti bí wọn wọ́n sá padà lọ ìlú wọn.

Àwọn ìlú bíi Kano bíi Kaduna àwọn oníjàgídí jàgan kan wọn rí dájú pé àwọn Igbo tí wọn bẹ nbẹ wọn ní sinmi àwọn tí ọ̀rọ̀ yìí sì sojú wọn náà wọn sọ̀rọ̀ nípa rẹ̀ wọn sọ̀rọ̀ bó ṣe jẹ́ wípé àwọn ọjà wọn àwọn ilé ìtajà gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ó di ohun tí ó di target tí wọ́n ń dà láàmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí ẹ̀mí wọn bọ́ sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tó ṣàn wẹ́lẹ́mù wẹ́lẹ́mù nílẹ̀ gẹ́gẹ́ bí tàn ṣe kọ́lẹ̀ àtoríṣiríṣi àwọn account tààkà iye ẹ̀mí tí ó bọ́ lákòókò tá à ń sọ yìí ẹ̀mí tí ò lóǹkà ni Baba sin so ninu awon iwe to je iwe dudu darkest books dark moments in Nigeria's history akoko yi nbe ninu awon dark moments to je wi pe olomo oromo alaya oraya iroyin pipa lotun pipa losi odun to fon ka kiri orilede Nigeria iwe iroyin gbe àwọn ìwé ìròyìn àwọn tẹlifíṣàn àwọn gbogbo wọn gbé káàkiri wọn gbọ́ ò sí ń bẹ̀ mọ́ ẹni tó jẹ́ gómìnà fún eastern region military governor nígbà náà lọ́hùn kí lorúkọ rẹ̀ náà fún àǹfààní ẹni tí ọba mọ bí progression civil war bó ṣe lọ ẹ dákun ẹ jẹ́ àjọ farabalẹ̀ ẹni tó jẹ́ military governor fún eastern region nígbà náà lọ́hùn ni lieutenant colonel chukwuemeka odumegwu ojukwu lieutenant colonel chukwuemeka odumegwu ojukwu bí n bá po kan dáadáa ẹ dákun ẹ dá ìjì mi odumegwu ti dúó lẹ́gbẹ̀ẹ́ kan ojukwu ti dúó lẹ́gbẹ̀ẹ́ kan tí ń wo bọ́rọ̀ yìí ṣe ń unfold látọdún 1966 ó ti wo bí ọ̀rọ̀ january ṣe rí ọ̀rọ̀ counter coup tó ṣẹlẹ̀ eléyìí tó tún wá ṣẹlẹ̀ yìí tó jẹ́ wípé àwọn easterners tó wà ní northern region tó wà ní north lọ́hùn ọ̀rọ̀ ti di wípé ìjà ti ń ṣẹlẹ̀ láàrin wọn àìrẹ́ ti ń ṣẹlẹ̀ láàrin wọn kí ni tí ọ̀wà ṣẹlẹ̀ lẹ́yìn gbogbo eléyìí àkókò òun lọ wá sọ wípé lákòókò yìí o ohun tó tọ́ òun ni wípé kí ààbò tó péye kó wà fún àwọn tọ́jọ́ mọ̀ ìyá mi easterners òun ni ohun tó ṣe kókó fún mi lákòókò tí mo wà yìí gbogbo bíròyìn ṣe dé east lẹ̀rú ti ń bà wọ́n ní gbogbo àwọn tán wà ń bẹ̀ láyà wọ́n ti ń já ọ̀pọ̀lọpọ̀ ẹbí ni ò tí ẹ̀ rẹ́ bí wọ́n gan mọ́ train gbogbo àwọn train tí wọ́n fi ń káwọn èèyàn train gan overload àwọn èèyàn tí wọ́n ń padà bọ̀ wálé ó ti wá di pé the eastern part of Nigeria ó wà overcrowded torí àwọn tó jẹ́ wípé wọ́n gbàyàn sílé tẹ́lẹ̀ nígbà tèrò wá ń pọ̀ ó wá di pé onílé wá ń di refugee nínú ilé ara rẹ̀ torí ibi tí wọ́n pè ń lé tẹ́lẹ̀ ní north kò ṣeé dúró mọ́ gẹ́gẹ́ bí ilé ó ti dínà àwọn kan ọkọ̀ elérò alẹ́ ni wọ́n bá wọlé ọkọ̀ tó dì wọ́n pọ̀ mọ́tò ni wọ́n bá wọlé lọ́wọ́ alẹ́ ẹrù tẹ́lòmíì gbé ó kàn ṣáà mẹ́rù kan ni ọmọ asomọ́ bàbá lẹ́sẹ̀ ìyàwó asomọ́kọ rẹ̀ lẹ́sẹ̀ bó tiẹ̀ jẹ́ pé lé tí wọ́n lọ náà wọn mọ ohun tí wọ́n bá ń bẹ́ o wọn mọ̀ bóyá àwọn ẹbí wọn táwọn lọ bá lé bóyá àlàáfíà làwọn ó bá wọn torí bóyá ogun yìí ò tiẹ̀ dúró ní nọ́ọ̀tì nìkan àmọ́ tó dá wọn lójú ni wípé káwọn ò kúrò ní north ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún wọn fáǹfààní ẹni tó bá ṣe ń darapọ̀ mọ́ wa pé àárín méjìlẹ́ ti bá kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí ní george
eleyi o kin se fun judgment to an so bo se ri ni ati bi orisirisi account se fidi e lole ibi ta si ti bere re ohun ni 1966 January awon ti won je wi pe majority of awon ti won plan ku yi to je wi pe ibo lo poju ninu won ori idi eyi be lomi ba gbo pe an sa so not not pe a se wan so buburun pa not rara laare bure ni o bo se je nla an so bo wa no judgment ati wi pe yoruba kan pere enikan pere lo je yoruba ninu awon ton je mefa ti won je lead planners ku idite gbajoba odun 1966 January oruko un ton si ni Wale Ademoyega later awon na pada ko iwe kan ti won se alaye why we struck loruko iwe o ori die yi bo ba se ndara po mo wa mo wo pe en o ti mu arin meji to mu na lo wa mo ge to ma fi push narrative iwo nu olohun nu o oni kin sare sun se recap tori awon ti won ba se ndara po mo wa ni tori leyin igba ti ku 1966 January sele ni counter ku sele to je wi pe opolopo awon hausa ni an se yun counter ku sire o tumo si wi pe awon ti won di ku akoko yo affect ti won o ti wa di pe eya meji ti se be won tin nira won sinu result un lo wa sele ni le hausa to fi di pe awon na mu awon ti won je ya ile keji un ti won ba won ja ti won wo wi pe iwo o ni sun le re lale yi o ni sun

Èkó lọ́hun bẹ bá rántí bẹ bá gbàgbé ẹ̀hún pé go one ṣe dé bẹ láìpẹ́ kò pẹ́ kò pẹ́ ni challenge àkọ́kọ́ tí go one wa àkọ́kọ́ gbégun wọ ni pé bó mo ṣe fẹ́ dá àlàáfíà padà ọ̀rọ̀ tó ti délẹ̀ yìí bó làlàáfíà ó ṣe padà bó ni mo ṣe fẹ́ restore order and reassure the nation wípé peace and unity yóò padà ṣẹlẹ̀ wọ́n gbé public statement oríṣiríṣi ọ̀rọ̀ bọ́ta láti condemn láti bẹnu àtẹ́lu ìwà burúkú tí àwọn ará òkè lọ́hùn ún hù sí àwọn tí wọ́n rán padà lọ sí east wípé this is condemnable a ní gbarú ẹ̀ àwọn tí wọ́n sì lọ́wọ́nú ẹ̀ á rí dájú pé afojú wọn bá òfin

gbogbo bọ̀rọ̀ ìṣe ń lọ ni ló ti di wípé àwọn sójà lọ́nà kan wọ́n ti ń wà divided sí méjì àwọn kan mẹ tó jẹ́ wípé wọn ò mọ̀ bóyá kí wọ́n dúró ti orílẹ̀ èdè ni o àbí kí àwọn dúró ti ẹ̀yà wọn káwọn wà lóyà sí ẹ̀yà wọn àbí káwọn wà lóyà sí orílẹ̀ èdè bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ sì ré bí gbogbo eléyìí ṣe ń lọ yìí aáwọ̀ ti wà èdè àìyedè ti wà láàrin ìjọba orílẹ̀ èdè nàìjíríà the federal pẹ̀lú eastern region aáwọ̀ ti wà nítorí interest méjì ti wá ṣe bẹ́ẹ̀ ó ti gòkè kí ni interest alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé wípé ẹni tó jẹ́ governor fún eastern region lákòókò yìí òun ni colonel lieutenant colonel ojukwu òun ti wá ń send message tó strong wípé gbogbo ọ̀nà tẹ́ ẹ bá fẹ́ gbà ṣe o ẹ gbúdọ̀ rí i dájú wípé ààbò tó tọ́ tó péye ó wà fáwọn èèyàn mi eastern mi àwọn tán jẹ́ èèyàn mi gangan àti wípé gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ nínú ká sọ pé màsákà yìí tí wọ́n lọ́wọ́ nínú wàhálà yìí àwọn nǹkan tí ò dáa yìí wọ́n gbúdọ̀ rí i dájú pé wọ́n fojú wọn bá òfin o ó sì tún sọ náà wípé níbi tọ́rọ̀ yìí ń lọ yìí ẹ gbúdọ̀ rí i dájú wípé ààbò wà o báàbò ò bá sí ohun tí ó ṣẹlẹ̀ ohun tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ o a sọ wípé bẹ́ẹ̀ bá láǹfààní àti restore peace àti rí i dájú wípé àlàáfíà ń bẹ fáwọn èèyàn mi ìtumọ̀ kan lèmi ọkà sí o ìtumọ̀ òun sì ni wípé ọkàn wa kò balẹ̀ lábẹ́ federal tẹ́ gbélẹ̀ yìí ẹnu yín ò kálù bẹ́nu yín ò bá sì kálù rèé tẹ́ ẹ̀ lè fa ààbò fún wa tẹ́ ẹ̀ lè fa ààbò fẹ́mi wa fẹ́ ẹ̀ lè fa ààbò fún iṣẹ́ wa tẹ́ ẹ̀ lè dáàbò bo àwọn tá a gbélẹ̀ táwọn ọmọ wa ò lè lọ kó padà wá ó túmọ̀ sí wípé bá a bá kúrò lábẹ́ ẹyin kò sí ohun tó burú mbẹ̀ political structure tó wà yìí ó dàbí wípé kò fẹ́ pé wa mọ́ o ọ̀rọ̀ bá di wípé ó di gbọ́n mi sí omi ò tó láàrin federal government pẹ̀lú eastern region oríṣiríṣi negotiation ìpàdé lórí ìpàdé láti rí i dájú wípé àlàáfíà jọba padà ní wá ń lọ láàrin federal government pẹ̀lú eastern region láàrin ojúkú pẹ̀lú gowon yakubu gowon wọ́n ṣoríṣiríṣi ìpàdé pé ẹjẹ́ ká ṣe kínní lónítùbínúbí wọ́n ṣoríṣiríṣi ìpàdé ẹjẹ́ ká sọ̀rọ̀ yìí lónítùbínúbí kí eastern kí wọ́n rí i dájú wípé kò sí wàhálà mọ́ ààbò wà fún wọn bẹ́ẹ̀ náà ni federal government lábẹ́ gowon sọ wípé a gbìyànjú tiwa òun náà là ń ṣe yìí a gbúdọ̀ rí i dájú pé unity wà a fojú àwọn wìrì ìbòfin àwọn tí wọ́n jẹ́ oníwà jàgídíjàgan àwọn tó jẹ́ wípé wọ́n ń hùwà ní ọwọ́ ara wọn a fojú wọn a fìbòfin wọn orírú ìwà tí wọ́n ń hù yìí ẹni tí ó bá pé lóòótọ́ kò lè hu àwọn rúwà ni federal government ń fèsì fún ojúkù kọ̀ọ̀kan rẹ̀ ó lè ba balẹ̀

ìgbà tí àwọn tí wọ́n jẹ́ easterners tí wọ́n fi padà délé ó ti ń wà overcrowded ó ti di wípé wọ́n ti ń sọ ilé ìjọsìn dibi táwọn èèyàn ń gbé ẹni tí ń dáná oúnjẹ fẹ́yàn mẹ́rin tẹ́lẹ̀ ó ti di pé ń dáná oúnjẹ fẹ́yàn mẹ́wàá wọn ò wà comfortable mọ́

Ìgbà tí wọ́n débẹ̀ ọ̀rọ̀ méjì ló ṣe bẹ́ẹ̀ tó jẹyọ. Ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé federal government dúró lórí wípé a gbọ́dọ̀ maintain federal strong federal authority láti rí dájú pé orílẹ̀-èdè yìí ọ̀fọ́ kányanga orílẹ̀-èdè yìí ò tú kányanga a gbọ́dọ̀ maintain strong federal authority wọn. Àmọ́ lápá ọ̀dọ̀ àwọn representative tí tó wá láti east ohun táwọn dúó lérí ni pé agbára tó pọ̀ jù láti central yìí kò jẹ́ kí àwọn ní ìfọ̀kànbalẹ̀ wọ́n wò wípé ẹ jẹ́ ká ní regional autonomy regional autonomy ká pè ní bóyá bíi loose union àbí ká pè ní decentralized state. Ká pè ní loose federalism ọ̀dọ̀ tá a bá kò sí lè ta pè ní gbogbo kiní yìí tí ò ní tí ò lọ. Àmọ́ ẹ jẹ́ ká wo kiní yìí based ẹ jẹ́ ká analyze ẹ̀. Kí ni ìdí tí Gowon fi insist wípé a gbúdọ̀ rí dájú pé a dúró as one federal gbúdọ̀ ní strong authority. Wọ́n pe kiní kan ní secession. Kí ni secession náà? Secession ni pé tí ẹ̀yà kan bá secede tí wọ́n yapa kúrò nínú union kan. Ìgbà tí wọ́n kó north kan gbé southern kan join wá papọ̀. Tó bá ti wá di wípé federal ò ní agbára mọ́. Ó máa easy, ó máa rọrùn fún àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà lábẹ́ federal yẹn, lábẹ́ olórí tó lágbára wọn. Ó máa rọrùn fún wọn láti yapa, láti secede. Tó bá ti di wípé ìsàlẹ̀ ní agbára tó tóbi tí federal ò lè láǹfààní àti control wọn mọ́, yóò easy fún wọn láti secede. Secession is easy under loose federalism. Or decentralized system. Or confederalism. Ele ta ba le munu gbogbo e. Oro sha lo, oro lo, won jiyan lo sotun, won jiyan lo sosi, won mu gbogbo e lo sotun, won mu lo sosi. Kí wá ni proposal tí wọ́n wá sọ pé ó dá o lẹ́yìn atótónu àwa agbẹjọ́rò apátún lẹ́yìn atótónu àwa agbẹjọ́rò apásì kí ni ohun tí a fẹ́ dúró lé lórí gan kí nbo la fẹ́ gbọ́rọ̀ ìgbà kí la fẹ́ kí nbo la fẹ́ forí ọ̀rọ̀ igun kó mọ́ kan jẹ́ pé a jó akú orílẹ̀-èdè nàìjíríà a wá sódìdí ghana a tún wá rí àǹfààní kankan mú kúrò nínú gbogbo ohun tá à ń sọ yìí.

0: ìyanu àkọ́kọ́ mi ma bí o ti sẹ́ ìdápadà gbogbo ìkólọ rẹ ìyanu restoration ìmàláìlì kó sẹlẹ̀ sí ọ. Number two, ìyanu tí mo rí open door ni mo dúró bí iná sírì níwájú rẹ lẹ́yìn tó gbọ́ mi ọ̀nà sí.
1: Mo fi ọpẹ́ fún Ọlọ́run fún orí tó ṣe nínú ayé mi. Orúkọ mi Christiane mi ni Abọ́sẹ̀dé Abiodun. Mo ń gbé ní Akko. Láti ìgbà tí mo ti join ìjọ yìí, ìtàn mi yí padà, ìdílé mi, ìtàn wa yí padà, gbogbo lọ ní ìrọwọ́rọsẹ̀. Testimony àkọ́kọ́ mi ni pé níbi tí mo ti ń tajà ní Gosa, Ibo kan wá challenge mi níjọ Friday wípé ìwọ lo ni gbogbo Gosa market yìí báyìí o. Torí nígbà kan ìtajà tẹ́lẹ̀ ọkàn jókòó ni ọjà rẹ máa rẹ̀tẹ̀. Bàbá ìwọ ti lọ fílẹ̀jì, ó ti lọ gbé ọ̀gbàǹjẹ wá. Èrò wá pọ̀ lórí rẹ báyìí yìí pé kí n wá ra mọ́ọ̀tì fóun o. Mi ò rajà kó wọ 200 yìí láyé. Mo ń rà more than 1 million báyìí. Mo sì supply rẹ̀, ọ̀run sì ń dìde ìyanu fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tí à ń bọ̀ ní àti travel ní Kaduna níjẹta, àárí àánú gbà. Ọlọ́kọ̀ tó gbé wa ó ti yó. Tó yẹ pé tírélà yẹn ó fèsì wa. Èmi gan ti máa fẹ́ gbàdúrà tí máa ń travel báyìí. Mi ò ń gbàdúrà ní ẹnu ọ̀nà. Bu ẹ̀mí yẹn sàn sọ pé kí n dúró ní sẹ́ńtẹ̀ ẹnu ọ̀nà lé mi kí n tó jáde. Ẹ̀mí yẹn a tún mọ sọ pé tí sẹ̀lẹ̀ bá sẹlẹ̀ gan, ta ló fẹ́ ta nọ́mbà ta ni ẹ kọ́kọ́ fẹ́ pè wọ́n fi máa mọbi tí ọ̀tá mi kú sí. Ẹ̀mí yẹn sàn gbé wa mo ní lórúkọ Jésù sẹ́. Nígbà tí ògòdè yìí mi ò ní kúkú yà. Ọmọ mi àkọ́bí ó ti ń wá àdìmísàn fún, ó ti ṣe jáàbù mí ẹ̀mẹ́fà, kò rí àdìmísàn. Ṣùgbọ́n ọjọ́ tí mo gbọ́ ìpè ọtọ́rítì ti olórí ogun mi jáde láyé, ọmọ mi rí àdìmísàn ní yunifásitì Abuja.
0: Gbogbo olórí ogun ayé tiẹ̀ náà.
2: Every academy of your life.
0: Àti olórí ogun ayé tèmi.
2: Every academy of my life.
0: Wọ́n máa jáde láyé.
2: Amen.
0: Fẹsẹ̀ jẹlẹ̀ sọ pé jáde láyé.
2: Ṣé dáì dáì dáì.
0: Ẹyin tó ẹ sọ̀rọ̀ ayé di olórí ogun fún mi.
2: All of you that are my academy.
0: Pariwo dáì dáì dáì dáì dáì dáì dáì dáì dáì dáì dáì.

0: pọ̀ lórí ògì ogun àṣejì rẹ̀ ń bàdàn láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹfà bí ọwọ́ ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn ooru àṣírí pẹ̀lú cross over night june edition látọjọ sunday 28 monday 29 àti tuesday 30th june next level ìpele tó kàn la kórí ẹ̀ ẹ̀mí ọlọ́run sọ fún ọ̀lẹ́ máa bá lọ báyìí a fẹ́ sílẹ̀ kùrẹ́rí ọ̀tún a fẹ́ mú ìwọ kúrò nípele yàgàn kọjá lọ sí ìpele ànító àti àníṣẹ́kù àṣírí ọmọ tó ń jà ọ́ máa tú gbogbo ẹ̀ lórí òkè ogun àṣejì rẹ̀ ń bàdàn lọ́jọ́ sunday 28 monday 29 àti tuesday 30th june ọ̀pọ̀ ìṣọ́lá nínú ọ̀rọ̀ àtòrí ló ń bọ̀ wọlé àṣọ ìránṣẹ́ àṣejì rẹ ni ẹ máa bọ̀ ládójúkọ kòkákólà orí òkè ògo lẹ́nìyẹn kó o tó wọnú oṣù kẹjẹ ni jésù olúwa yóò ti tó ìtàn rẹ kọ́.
1: Ibikíbi tó ti ń gbọ́ mi lálẹ́
2: yìí. Ẹni bẹ́ẹ̀ yàyẹ́ mi from today.
1: So wà ní Lagos State.
2: I am in Lagos State.
1: Ìpàdé tá a ṣẹ́dú fún ọ̀sán ọ̀la.
2: That program ṣẹ́dú for tomorrow afternoon.
1: Ní Fagba.
2: At Fagba.
1: A ti shift ẹ̀ sí Saturday.
2: We shifted it to Saturday morning.
1: Bí mo ṣe ń parí ní Ado Ekiti.
2: As I ran to Bata at
1: Ado Ekiti. Ní Olúwa wípé.
2: The voice of Lord said.
1: Àkókò àti ṣayẹyẹ ti tó.
2: The time of celebration has come.
1: Fún àwọn ènìyàn.
2: For his people.
1: Ó ní ọmọ.
2: He said my son.
1: Ìpàdé tá a fẹ́ ṣe ní ọjọ́ Friday ọ̀la.
2: That program suppose to have on Friday tomorrow.
1: Shift here.
2: Shift it, please.
1: Sí Saturday.
2: So Saturday morning.
1: Olóhùn kó kọ́kọ́ rẹ̀ràn lọ́wọ́
2: dé. That he come with key of health.
1: Fún gbogbo tí o ṣayẹyẹ
2: rí. Although they never celebrated that before.
1: Mi mọ bó ṣe fẹ́ ṣe o.
2: How you go about it, I don't know.
1: Kó o máa make kárẹ̀ available.
2: But you need to make yourself available.
1: Bọ̀ mo mọ̀ pé.
2: One thing I know is this.
1: Olóhùn kì í sọ̀rọ̀.
2: God will never speak.
1: Olóhùn sọ bẹ́ẹ̀.
2: I say he has not said so.
1: Olóhùn fẹ́ gbé ọdí dé.
2: He still want to elevate you.
1: Òun fẹ́ pa ọ lẹ́rìn.
2: He wants to make you laugh.
1: O sì máa rẹ́
2: ẹ̀. Amen, you shall laugh. O máa la yẹ. Amen.
1: So ní ọjọ́ Saturday.
2: So this Saturday.
1: La máa ṣe ìpàdé.
2: We are having the program.
1: Ẹ bá ń sọ gbogbo ènìyàn.
2: Tell everyone you know.
1: Wípé a ti change ìpàdé.
2: Now we shift that the program.
1: Kó o lọ sọ ọ̀la.
2: From tomorrow afternoon.
1: Ṣùgbọ́n orí òkè ẹ̀rí kàn mí.
2: But that mountain at ẹ̀rí kàn mí.
1: Tó ń bẹ ní ìtẹ̀lẹ̀.
2: Àti ìtẹ̀lẹ̀.
1: Ní number 14.
2: Number

0: orúkọ mi ni Idris láti Ilúgbé Airport Road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
1: Ah, bàbá abẹ́ ta ni.
0: Bẹ́ẹ̀ ni sá.
1: Mo ti gbọ́ voice yẹn.
0: O ti ìgbà tí Ọlọ́run sorí bẹ́ ta fún mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ikú ọmọ tán abílé wọn pé ìbejì ni. Nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kínníkankínníkan wá gbọ́n ọmọ yẹn, wọ́n gbé wọn pa sá pamọ́ sájà táwọn ọmọ yẹn sá fi kékeré tán fi kú. Wọ́n ní ayẹyẹ wá ṣe pé látọdún yẹn pé wọn ò ní bí ìbejì mọ́lé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́hún rí òkè ògo, Ọlọ́run wá ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ìyá gbogbo wọn lẹ́nu, kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ kọ́mọ bọ̀ wálé. Mo ní mi kọ́mọ wálé o, pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sàbújá pé orí Ọlọ́run lálelé. Wọ́n sá ń ṣe ìwádìí lórí ọmọ yẹn, kódà yìí fún dòlánà. Wọ́n sá ní kí n lọ sòlẹ̀ kẹ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí lókù, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sọ́sà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ló ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Àwọn èèyàn máa bíbẹ̀ ta lórí òkè.

0: ìta wa sí ibà wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement ilé yẹn mo ti ń kan fún 17 years ní ilé bo ilé yẹn kan wà ń bẹ̀ but to the glory of God lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn mo akọ ilé yẹn tán within January till now láńlọ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ pa tòwó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó ó láwa lòun fẹ́ bóun máa da dúró dé wa ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúra tí
1: a rà wọn. Eléyìí tẹ́yìn nǹkan tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: Òwa wa ìgbà wo lẹ wá sí bí?
0: January.
1: January.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò bí?
0: Ẹ mo wá sọ fún ọlọ́run mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bí ti jẹ́ náà. Ẹnu January 6.
0: Bẹ́ẹ̀ni
1: sir. Ẹ tún wá ra ilé ẹ ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró dé ṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ́wọ́ ẹ kìlọ̀ ẹ dẹ̀ ń wò báyìí. Èyàn wà ní December pẹ̀lú ilé uncomplete. Le parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6 kì í dẹ̀ ṣe kó wa tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ̀yìn tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí bó ṣe ń kúrò lórí òkè
0: yìí
1: let double grace work for you.
0: Náà orí ọ̀fẹ́ ṣe kó méjì sí
1: ọ̀tọ̀. Ó tún pè ní great mercy nìyẹn tún lọ ra mi.
0: Ọ̀rọ̀ yìí ti dé

ojú tì lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀rọ náà lọ ẹ̀yin tí ènìyàn bàjá báyìí ni olúwa jehovah wí lórúkọ olúwa ẹgbẹ́ ìtúsílẹ̀ yádá lábì ẹ̀dá bàlúkà dáadáa bàgbàdà ó

0: sí Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí ní Jésù máa lò. Wòlíì tá a fi ọ̀rọ̀ ràn sí ìran ìfún ìtúsílẹ̀ àti ìdẹ́nidẹ́. Professor Fola Adébáyò Òjòba Authority yóò máa súre. Látọjọ́ Wednesday 4 di Tuesday 7 July. Látàgọ́ mẹ́sàn-án àṣálẹ́. Democracy Park Lákùrẹ́ la ó ti pàdé. Iṣẹ́ agbára máa ṣe lọ́dún yìí. Wà á sọ testimony.
1: Tí o bá rí kò ṣeé ṣe kan nínú ayé
2: ẹ̀. If there's any possibility in your life.
1: Tàbí ìrànlọ́wọ́ kan ló ń padà.
2: Or there's a help that keep recurring.
1: Ó dẹ̀ ń gbọ́ mi báyìí.
2: And you are hearing me at this time.
1: Àdúrà méje yìí.
2: This 7 prayer points.
1: Ni kò gbà.
2: You should pray them.
1: Pẹ̀lú Psalm 121.
2: With Psalm 121.
1: O lè gbàdúrà yìí.
2: You cannot pray these prayers.
1: Kò mọ dìde.
2: Without being lifted.
1: Prayer number one.
2: Àdúrà kọ́kọ́ rèé o.
1: Ẹ̀yin ọ̀tá olùdènà.
2: You enemies blocking my way.
1: Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
2: Hear the word of the Lord.
1: Ẹ fi ọ̀nà sílẹ̀. Oluwa wa ogun to wa latinu ipile mi
2: that to that came from my foundation
1: to le ran lowo lara
2: Jesus help me let me
1: iwo ogun yi o
2: da battle
1: jade lara Gbàdúrà kẹrin.
2: Prayer number 4.
1: Olúwa lónìí.
2: Lord today.
1: Ẹ ṣí àmì ayé kú.
2: Gbogbo
1: àmì tí ò jẹ́ rí ràn
2: lọ́wọ́. Everyone disallow my health.
1: Àmì tí ò jẹ́ rí oré
2: ràn. Man disallow my goodness.
1: Ṣí dànù.
2: Bí rí rú. Olúwa láti wọ́n. Ẹ ṣí àmì ayé kúrò lára.